0: Adeleke ni o ma tẹ̀síwájú gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọn ò tí ì kéde bẹ́ẹ̀ o. Tẹ mọ́ pẹnu mi lẹ ti gbọ́. Ìdí ẹ̀ rèé tí mo fi fi kìrìsìtẹ́nì lẹ̀. Tí mo fi fẹ̀sìn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì lẹ̀ pé wọn ò ṣe mọ́. Tí mo fi wípé tó ifá lọ̀rọ̀ kan o. Pàìtàn kan tẹ́lẹ̀ ló sọ bẹ́ẹ̀. Bó tilẹ̀ yẹ pé àwọn kan ní wà ń bẹ̀ náà tẹ́lẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde
1: ní
0: ifá wálé ni.
1: Ìwé
0: ìròyìn Punch náà ló gbé ìròyìn yẹn jáde lára
1: rẹ̀. Ẹ̀yẹ náà kúkú òmìnira ẹ̀sìn ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run ọba yọ ṣàánú fún wa. Ó dá ìjẹ́ ká tún padà sí ìpínlẹ̀ ti Bayelsa. Wọ́n ní ẹ̀gbọ́n báyìí bí òun ti ń ṣe àkàwé rẹ̀ wípé níbi tọ́rọ̀ ti dé dúró. Kò sí bẹ́ẹ̀rù kankan o. Kò sí ẹnikẹ́ni tó lè dẹ́rù bẹnikẹ́ni bí ti ń wò kiri ọmọ o. Inú ètò ìdìbò àwọn èyí tí ó ṣe kíni tí ọmọ wáyé ń bẹ̀. Ọ̀dà ń bu ọ̀rọ̀ dé dúró ìpínlẹ̀ Ọ̀ṣun APM NNPP ńkọ́ APC ADC ńkọ́. Àwọn wo ló wá àwọn ni ọ̀wá àwọn aṣojú nù tí wọ́n yàn pé wọ́n wá tọpinpin bí tó dìbò wọn. Bí ó ṣe lọ ni ojú wọn
0: bẹ́ẹ̀
1: ọlágbára pọ̀. Níbo wá ni ọ̀rọ̀ yẹn ló dé dúró. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí wọn ni kélé òfin wọn ti gbọ́n mẹ́wàá. Àwọn mẹ́wàá ọ̀hún kọ̀ wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé àwọn eléyìí wọ́n ṣe káràkátà èròjà ara ènìyàn. Ajé o níbo lọ́wọ́ ti tó wọn lọ́wọ́ ṣìkún. Kò wá jọ yín lójú pé Ọ̀yọ́
0: nípínlẹ̀ Ọ̀yọ́ ti
1: àfi sùúrù níbo wá lọ́rọ̀ ń dé dúró. Ìwé ìròyìn Vangard náà lójú arígbọ́ àgbọ̀nyẹ́bẹ́ sí ẹ̀ tí gbọ̀nyín láàárọ̀.

0: kristẹni wípé ẹ lọ ṣọ́ra gbogbo ẹni tí máa ń gbarú èrò bẹ́ẹ̀ tí ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ lọ ṣọ́nu mẹ́chọ́nu lọ́gbàdé o bá a bá ń sọ̀rọ̀ wípé mùsùlùmí mùsùlùmí gba tíkẹ́ẹ̀tì èyí ò túmọ̀ sí wípé káwá yan ẹlẹ́sìn míì nípọ̀sìn àbí ó lè dọ̀la kí kristẹni àti kristẹni ó má di ààrẹ ni ẹ má jẹ́ ká ro bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ wa bá a ti sọ ìwé ìròyìn the punch ló gbé jáde lóòrọ̀ tó ní o bẹ́ẹ̀ ni mo tún rí àkọlé ìròyìn kan tó ń sọ pé ìdí ẹ̀rẹ́ tí ààrẹ tinubu fi tọ́ láti tún díje dipò lẹ́lẹ́kejì kó sì tún sin orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ la punch la moti fún $10 ká.
1: bí bàbá lẹ́gbẹ̀ẹ́ àrẹ bẹ̀rẹ̀ sí ní káròyìn bí ẹni yẹn gbé ká mọ̀ kí ló wá lè tó gbogbo
0: yìí. àbíbó wa ni kí wọn náà kó dẹ rùkú lókù kó tó wá jẹ kẹrùbù
1: kẹrùbù
0: kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹ

0: 6. Àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni àwọn ṣùgbọ́n bó ṣe ń hàn jù ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù òun náà ni ó ń gbé gbá orókè ṣùgbọ́n ní apá ìlà oòrùn ti iléṣà ò níjọba ìbílẹ̀ wọn bẹ̀ nígbàtí ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ń kó 12,280 ti ADC sì kó 4,504 òun ni ẹgbẹ́ òṣèlú APC ẹ̀wẹ̀ làwọn wá kó 16,000 ó lé okò ó lé rúgba dín méjìlá 16,208 àti báwọn bá wọn lọ gẹ́gẹ́ bí ó ṣe wà láwọn ìjọba ìbílẹ̀ tó kó abániámọ̀ kan ilé aṣú ilé amọ̀ àwọn akọ́dín dín ọgbọ̀n ìjọba ìbílẹ̀
1: monday dé tán
0: ni ó dé tán
1: ọ̀dà iléṣà ilé ìtọ́ yàbàrà ohun kẹ́mi náà kí n gba iléṣà wọlé o wọ́n ni bàbá àgbà arúgbó kan ẹni ọdún 87 wọ́n ní bàbá òun ò pa isaac adẹniran adẹsànmi ó náà ní ọbọ̀tà ọ̀tọ̀ náà sì ń ṣàlàyé wípé ẹ̀tọ́ àwọn ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ṣe tán láti fi èbó wọn sọ̀rọ̀ wọn ni ẹjẹ́ mọ̀ yìí pé bàbá àgbẹ̀ni ọdún 87 náà ó náà ní ọgbẹ́ wà ọ̀sẹ̀nù ilé ẹ̀kọ́ ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti nud kan léyìí tó jẹ́ pé ó wà ní ẹkùn ilé ṣàbí abánialọ ẹkùn ìbò wọn ẹlẹ́ẹ̀kẹrin gangan òun náà ni bàbá

papọ̀. Sheikh Iskil Awal ló sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tá a máa gbé ẹ̀sìn ga lérí níní ìkápá àti ṣe tó tọ́ fún ìlú o. Pàápàá jùlọ lásìkò tí gbogbo wa jọ mọ̀ pé à ń rábájọ́ lẹ́ka ti ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti ètò ààbò tó mẹ́hẹ̀. Bẹ́ẹ̀ wakílù mùsùlùmí tilẹ̀ Yorùbá Sheikh Iskil Awal náà ló wá ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé láì fi ti ẹ̀sìn ṣe ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan. Àdúrà tó péye la nílò fórílẹ̀-èdè Nàìjíríà o. Awal sọ̀rọ̀ ó ní ní gbogbo ọdún 1970 lọ́hùn-ún. Ọ̀dà àwọn ni orílẹ̀-èdè Nàìjíríà ń jẹ́ mọ́ pé mẹ́lára orílẹ̀-èdè náà tí máa ń ṣètò owó ìrànwọ́ fún àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní àárín gbùngbùn àríwá àgbáyé ní Middle East ńgbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti yí padà báyìí o, a ti di bọ̀rọ̀bọ̀rọ̀ Mr. Bọ̀rọ̀bọ̀rọ̀. Wọ́n ní lásìkò tá a wà yìí orílẹ̀-èdè wa Nàìjíríà nílò ẹni náà tó lè gbé wa tẹ̀síwájú kì í sọ̀rọ̀ ẹ̀sìn ló kàn. Nígbà tí ń sọ̀rọ̀ lábẹ́ lórí ti ìṣàkóso tó ń lọ lọ́wọ́ lábẹ́ ìdarí ààrẹ Tinubu, Awal náà ló mú mi rántí o. Ó ní ìjẹ́ mọ̀ pé òun bẹ lára àwọn ẹni náà tó gbéra lọ sí ìpínlẹ̀ Sokoto ní ọdún 2022 tòun ti àwọn lọ́balọ́ba ládéládé mẹ́fà míì tó wá láti ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà ọ̀ọ́ni ìfẹ́. Ara wọn ní í ṣe ọba Adéyẹyẹ Ògúnwùsì olúù tìlárò, ara wọn ní í ṣe ọba Elégùsì náà àti olúgbọ́n ń bẹ́nu wọn tí gbogbo wọn jọ lọ rè bá àwọn ará òkè Ọ̀yánjọ́ náà lọ́hùn-ún pé ẹ gbọ́ ẹ jọ̀ ọ́ ẹ bá wa tì ẹ tì wá lẹ́yìn fún Tinubu kó lè wọlé. Awal sọ̀rọ̀ ó ní lábẹ́ tòun òun lákàtà tòun òun ṣojú àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ẹ̀sìn Islam láti apá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà lásìkò àbẹ̀wò náà tòun ti àlékún rẹ̀ pé ikọ̀ náà ńgbà náà eléyìí tó léwájú táwọn jọ lọ ò náà la mà ti rí alága tẹ́lẹ̀ fún ti ẹgbẹ́ òṣèlú APC olóyè Bísí Àkàndé àti ẹni tí ṣe adarí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tẹ́lẹ̀ ilẹ̀ Nàìjíríà di méjì bá ń kọ́lé àwọn jọ lọ ni o. Ọ̀ni olóyè Bísí Àkàndé lọ darí àwọn olóṣèlú nígbà náà tó léwájú wọn o nígbà tí ọ̀ọ́ni ilé ìfẹ́ tó léwájú fún àwọn lọ́balọ́ba láti ilẹ̀ Yorùbá tá a gbéra lọ sí ààfin Sultan tilẹ̀ Sokoto. Awal náà wá rọ gbogbo àwọn adarí ẹlẹ́sìn Islam pé ẹ lọ ṣọ́ra nínú àwọn ọ̀rọ̀ tí máa mú kí ọrùn nú àwọn èèyàn ó ta. Mùsùlùmí nìkan kọ́ ní ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká máa ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí. Bí máa jẹ́ kí ó fẹ́ mú ìnira bá àti lè tẹ̀síwájú wa àwọn ọ̀rọ̀ kò bá kún pé tí mú kí ọrùn inú ẹni ọ̀ta. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà nílò ìṣọ̀kan lásìkò tá a wà yìí tí gbogbo ẹ̀ tó gbópọn. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà la gbọ́dọ̀ gbé níkápá agbára iléeṣẹ́ ìyún láàmọ̀ gbélé wa jù o àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa táàmọ̀ gbé ilé téńté orí ẹ̀sìn báyìí. Bákan náà nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí í ṣe míṣọ́nà àti ìjọ Ansarudeen Society of Nigeria káfàtà Sheikh Abdulrahman Ahmad sọ̀rọ̀ ẹni jìngìrì o ọ̀rọ̀ tóun sọ ń tiẹ̀ ọ̀rọ̀ tàpó ara rẹ̀ ni o eléyìí ò sì ṣojú tí gbogbo mùsùlùmí sọ láwùjọ mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ̀rọ̀ wípé ohun tó ṣe pàtàkì jù òun náà ni kájọ wò ó síra wọn àìrólé apá kan kádà kan sí àìfárí apá kan kádà kan sí àìsí máa figbá kan bọ̀ kan nú àti ìṣojú tó péye àti ṣíṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lábẹ́ ìjọba èyí gan náà ló sì lè pọ́n ìjọba lé dípò ká máa sọ wípé ọ̀rọ̀ ẹlẹ́sìn ìjẹ̀sìn náà ló kù tá a máa sọ̀rọ̀ rẹ̀. Ó ní a mà ní àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì òun náà ní gómìnà òun náà sì tún ní igbákejì rẹ̀ bẹ́ẹ̀ náà la sì láwọn ibi tó ti jẹ́ ti mùsùlùmí. Mùsùlùmí kì í pariwo bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wáyé
nitori na nko mo ro pe nto to ko to si se pataki ju o na ni wi pe ah ki a se aponle esin toni kaluku fun on to si se pataki ju o na ni ka bere ibi oro ba ti fe me ipe ese ti aise dede se wa lawon apa bi kan ti ko si ri be lawon apa bi kan oni gaga bi apparency te be wo.

ìròyìn kan níbí báyìí. Ìròyìn náà sì rèé tó ní ṣe pẹ̀lú ìjẹ́ tó tún dé o fún àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo àti ìjọba ìbílẹ̀. Ṣùgbẹ́ kúkú mọ̀ wípé àjọ eléyìí tí ó máa ń gbá owó jọ tí sì ń ṣètò fún pípèsè owó ẹ̀tọ́ fún àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo. Wọ́n ní àwọn àtúnyẹ̀wò lóníranran àgbéyẹ̀wò lóríṣìíríṣìí òun náà ni wọ́n ti bùṣe rẹ̀ báyìí o nípa bí a ṣe ń pawó wọlé àti bá a ṣe ń ṣe pínpín rẹ̀. The Revenue Mobilization Allocation and Fiscal Commission RMAFC. Wọ́n ní òun náà ni pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ó ṣeé ṣe kí àlékún owó kó tún jẹyọ fún àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ gbogbo. Àjọ ọ̀hún sọ̀rọ̀ pé àwọn ti bùṣe gbogbo àgbájọ gbogbo owó tó tọ́ ní pínpín fún àwọn tó ń bẹ ní ẹ̀ka ti aláṣẹ àti àwọn tí ó jẹ́ ti aṣòfin àti àwọn tó jẹ́ ti amòfin nílẹ̀ Nàìjíríà tó jẹ́ ti ẹ̀ka ti ìṣètò ìdájọ́ nù. Wọ́n ní bẹ́ẹ̀ náà sì tún ni ti owó oṣù àti àwọn àjẹmọ́nú gbogbo tó lẹ́tọ̀ọ́ fún àwọn olóṣèlú àtàwọn tó dipò ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà mú gbogbo. Wọ́n ní wọ́n ti báyùn náà dé ààyè kan tó jẹ́ ààyè tó ga. Àjọ ọ̀hún bákan náà wọ́n ní wọ́n ti bùṣe àtúnyẹ̀wò eléyìí tó ní ṣe pẹ̀lú ìlànà pínpín owó ẹ̀tọ́ fún àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà, Nigeria's Revenue Allocation Formula. Wọ́n ní wọ́n ti bùṣe rẹ̀ o tó eléyìí náà ló sì lọ ní ìbámu.

0: Banji ẹni tó náà ló dáúlà gẹ́gẹ́ bí kọmíṣánná fẹ́tọ̀ ìṣúná rí wọn ni ó gbìyànjú ọ̀nà jà fitafita bẹ́ẹ̀ ni ó náà ṣe bí akin ó bọ́ sí ipò kejì wọn ní ṣùgbọ́n ṣá o ẹgbẹ́ ti òṣèlú African Democratic Congress ADC Najim Salam wọn ni ó náà tún ṣe bá náà ó náà tún lọ ó sún kẹrẹ ó fà kẹrẹ ó sún kẹrẹ wọn ló náà ṣe kẹrẹkẹrẹ bẹ́ẹ̀ ó bọ́ ti ojú ìlà ń bẹ̀ wọn ni bí abúwa ní ká kúkú kó lọ sínú gbogbo ẹgbẹ́ òṣèlú pátá eléyìí tó kópa ọ̀ nínú ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ ọ̀sùn 15 òun náà ni wọ́n jẹ́ ọ̀dà ètò ìdìbò ìbò mélòó lẹgbẹ́ kínní ní ìkejì ní ìkẹta ní ìkẹrin ní ìkarùn-ún ní ìkẹfà ní ìkeje ní wọ́n ní àtò gbogbo rẹ̀ pọ̀ ajẹ́ tún gbà ní wípé ọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ o mílíọ̀nù kan ìbòdúró ṣángílítì 5,000 rẹ̀ 1,000 ó tò sí lẹ́yìn bẹ́ẹ̀ wá ni bí a bá ní kàkà irinwó báyìí ka ọ̀rọ̀ ayọ̀ mẹ́wàá gérégé ka yọ́pọ̀ o a tún lè pè ní 300,000 bẹ́ẹ̀ ni bí a ṣe kánú 1,906,390 wọ́n ní ẹjẹ́ báyìí pé èyí ń kọ́ àwọn àṣeyọrí eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ní agbára pátápẹ́ẹ́nì bẹ́ẹ̀ ni wọ́n ti kéde ẹ̀ ó náà lèmi náà ń wòye ìwé ìròyìn tọwọ́ mi ní oníjẹ́ arígbọ́ daily post ti gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajà ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa òun náà lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́ máa rí ní ojú ìwé abala àkọ́kọ́ wọn fún titi òní kódà politics nàìjíríà náà òun náà sáré nà síbẹ̀ ni ọ̀tẹ̀ síbẹ̀ ni ọ̀dà báwa lẹ́gbà
1: kò jẹ́ bí ó ti jẹ́ àánú àwọn ẹsẹ̀ gírígírí
0: níní
1: à ń jọ̀fẹ́ lórí ogbógbó bèrè pé lomi ọkọ̀ dà òní ló mà pé ọdún kan gérégé tí ẹ rí wípé ẹ̀rí ìyá àdínní lórí afẹ́fẹ́ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni ó pé ọdún kan gérégé lọ́jọ́ tòní eléyìí tí àtìyá àdínní àtàwa náà lápapọ̀ tí ó jẹ́ pé àjọ ṣe àfẹ́kù olólùfẹ́ rẹ̀ ìyún sheikh abdullahi murtala bẹ́ẹ̀ ni abdullahi abdulmumin murtala òní ni ó pé ọdún kan tí bàbá jáde láyé wọn sì ń ṣe ìrántí wọn náà ní ọjọ́ tòní
0: ọdún
1: kan gérégé lónìí ọdún tó lọ ń jẹ́ ọjọ́ àbámẹ́ta ṣùgbọ́n níwájú ọjọ́ àìkú
0: sunday
1: tí ó ṣe gérégé ọdún kan
0: tí wọ́n fi lẹ̀ kẹlẹ́dún àkójọwọ́ kó má jẹ́ kí ọwọ́ ẹ̀bàjẹ́ ó kàn
1: iwájú tí wọ́n dojú kọ kó dà ẹ̀yìn tán sì fi sílẹ̀ náà kó má ṣe bàjẹ́ láṣẹ lédùn máre bàbá ọlọ́túbọ̀sọ ọlọ́dàpọ̀ náà kẹ́mi ogun
0: kẹ́mi
1: bàbá ogun kan gẹ́gẹ́ mo ti ń wo bàbá náà bàbá jókòó wọ́n sì kẹ̀kẹ́ ń fẹ̀
0: blue wọn ìṣá prapra
1: ó ṣá normal ó ṣá
0: pro
1: bàbá ní o ṣí ọlọ́run
0: o
1: àkí bàbá náà wípé ẹ kú oríkádún ẹni ó ṣọ̀pẹ o lágbára ọlọrun ẹ pẹ fún wa torí pé àwọn iṣẹ yín bàbá pé ẹni ọdún méjìlélọgọrin
0: ni mo tẹsí ọlọpàá yìí
1: a ṣe ń lọ ọgọrùn
0: ọgọrùn láṣẹ lọwọ elédùn yẹn
1: a ṣẹṣẹ tún fẹ bẹrẹ ni
0: ẹ pẹ fún wa bí mo pẹ bó ti ń pẹ ni
1: àmì ò àṣẹ ẹdùn
0: bẹẹ ni tọwọtọwọ náà la fi ń kí bàbá wa àwòkọṣeré ti wa
1: ni
0: ẹ pẹ fún wa bàbá wo olóyè ọlátúbọsùn
1: ọládàpọ ìwọ́gọ́lọ̀ kẹrùbù ẹnu kiri bàbá wa ọlárẹ̀wájú adépọ̀jù àkànmú ẹ̀dú kí ọlọ́run túbọ̀ máa tẹ́ bàbá sáfẹ́fẹ́ rẹ̀
0: ọlọ́run ọba yóò tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ ṣùgbọ́n bàbá wa ọlátúbọ̀sùn ọ̀làdàpọ̀ ẹ pẹ́ fún wa ẹ kó wa jẹ̀pẹ́ láṣẹ lọ́wọ́ elédùà ọlọ́kẹ́ lórí ti fútẹ̀ lọ́rọ̀ yìí fún ti òwúrọ̀ yìí nù ọjàre àṣálẹ̀ òní laago mẹ́wàá gérégé ẹ̀jẹ̀ àpàdé lórí gbajúgbajà ètò yín ètò wa tá a mọ̀ sí ìsinmi aláyọ̀ ohun tá

0: ọkọ tèmi ti múra èmi ó máa kọrin èmi ó sì máa fi ogó ti tèmi kọrin yìí bíbélì ni ẹ máa yọ ní ti olúwa ẹyọ olódodo nítorí tí ìyìn rẹ fún ó yẹ fún ẹni dídúró ṣinṣin àyìn ọlọ́run lórí tó wákàtí yìí lónìí fún orí ọ̀fẹ́ àti àánú ilé ìtàtúrígbà lónìí ẹ já máa ka ìbùkún wa ní kọ̀ọ̀kan a máa rí pé ọlọ́run ó dára sí wa lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo wòye ẹ̀ títí lánàá mo ní kò sẹ́ni tó dàbí rẹ̀ ta la lè fi wé nínú àwọn alágbára ta la lè fi wé nínú àwọn ọlọ́gbọ́n ta lórí rí ta la lè fi ṣàkàwé ẹ̀ ẹni tó náwó rẹ̀ tó sì tẹ gbogbo ayé lọ́rùn he straightforward his hand and satisfied the desire of the heart kábíyèsí ọlọ́run ó kọ gbogbo wa báyìí sínú ọwọ́ rẹ̀ ó sì ń ṣe àmójútó wa débi tá a dé lónìí ọlọ́run náà ni nínú ayé wa kábíyèsí ẹ èmi gbéga láti orí ètò wákàtí yìí ìkànnì splash fm 105.5 láàárọ̀ yìí nígbà tí mo wò ó títí kò tí mo lè sọ náà ni pé ọlọ́run ni wọ́n ní kí làṣírí ọlọ́run náà ni ẹgbọ́n báwo ni lọ́dọ̀ tí mi ìmọ̀ tó wà ń bẹ̀ tó wà lẹ́yìn tí tẹ̀fí dúró mo ní Jésù ló wà lẹ́yìn mi Jésù ló wà lẹ́yìn mi mo kí yín láti orí ètò wákàtí yìí láàárọ̀ yìí pẹ̀lú ìtùnú Dixon tó jẹ́ àmójú ẹ̀rọ tèmi tàtújọ wa lórí ètò yìí pé ìtòní ẹ̀yìn tẹ́ wà lórí ẹ̀rọ ayélujára ga láàárọ̀ pẹ̀lú mi àwọn ìránṣẹ́ ọlọ́run ti wà ń bí bàbá mi ti wà ń bí pẹ̀lú wa bàbá ọlápàdé máa ga láàárọ̀ yìí bẹ́ẹ̀ náà ni ìránṣẹ́ orin ti ọlọ́run lò káàkiri ní gbogbo àgbáláyé ìyá paul and silas àwọn náà ti wà ní ẹgbẹ́ mi níbí láàárọ̀ yìí ẹjọ́ ẹ bá mi pe àwọn èèyàn súnmọ́ bí láti jẹ àǹfààní ètò tìtòní kásìtọ́jọ́ gbádùn ọlọ́run látara àwọn ìránṣẹ́ ọlọ́run tí a jọ wà lórí ètò yìí láàárọ̀ yìí má fún yín lórí ọ̀fẹ́ láti dúpẹ́ bóyá bí èèyàn méjì torí mo rí pé àkókò yẹn ń sáré mo dẹ̀ fẹ́ kí a rí orí ọ̀fẹ́ tí a rí lè ní ká lò dáadáa pẹ̀lú àwọn tí a ní lórí ètò yìí láàárọ̀ tí yín ṣùgbọ́n jẹ́ ṣe ojú òpè pa láti fẹ́ yẹ èèyàn ní ààyè láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tẹ bá ṣe ń wọlé náà ni màá máa bí ní ìbéèrè láti kọ́kọ́ ṣe ojú eléyìí tá a ní tí a fẹ́ jọ ṣe lórí ètò wákàtí yìí láàárọ̀ hello ẹ káàárọ̀ sá o
1: ẹ mà káàárọ̀
0: ẹ ọ̀rá sá a kú sinmi tẹ̀lé
1: o orúkọ mi ni akíntúndé akíọlá o a tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àtọ́rí sunday sí ni
0: o ọlọ́run ṣeun lọ́pọ̀lọpọ̀
1: agbára ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀ láti láyé o
0: àmì
1: a ṣe ni owó lódùnnú ní àlàáfíà
0: àmì
1: iṣẹ́ ìrànṣẹ́ àti máa tẹ̀síwájú
0: àmì jésù
1: more grace and more anointing
0: amen gbogbo yín náà làwa náà kí ẹ má tí lọ ẹni mọ̀ pé mo máa fẹ́ kọ́kọ́ já ojú ẹ̀ pẹ̀lú ẹ̀yìn èèyàn wa wà nílé kí àwọn ìránṣẹ́ ọlọ́run kan tó bá wà dá sí ohun tí a bá máa sọ lórí ètò láàárọ̀ yìí mo mọ̀ pé ní fóònù lọ́wọ́ lẹ fi ń pè mí yẹn fóònù tó dẹ̀ wà lọ́wọ́ yín yẹn ó ń lo bátìrì àbí bẹ́ẹ̀ kọ́ kí ló wá lè fà á tí bátìrì wa fi máa kú kí ló àwọn nǹkan wo ló lè ba bátìrì jẹ ẹ fún mi ní nǹkan mẹta ibẹ là ń lọ lórí ètò láàárọ yìí.
1: àwọn nǹkan tó lè ba bátìrì jẹ o fa ṣáàjì wà nbẹ.
0: bóyá ti fóònù ni o bóyá ti mọ́tò ni o oya mẹta.
1: náà ni o fa ṣáàjì wà nbẹ.
0: overcharging
1: o máa fi ṣe mi o máa àndẹ. ẹni pé most of àwọn fóònù náà lù gan ní nàìjíríà lọ́wọ́ wa yìí. ẹni pé ó tẹ̀ máa ń wíkì kí ló fà á ní wípé àìsín ọkọ̀ tó lè pàwọ̀ rẹ̀ dáadáa kí ló fẹ́ fàyọ ní wípé ẹni pé àwọn fọ́rẹ́nà tó ń lo fóònù tẹ́lẹ̀ àwọn ò kí yọ láti máa lo desktop pẹ̀lú àwọn tó kẹ̀jẹ̀ fún ọgbọ́n fóònù yẹn á wà bẹ́ẹ̀ ni ìwé tó bá dẹ̀ lo ààrẹ ọwọ́ rẹ̀ lè pẹ̀lú battery capacity yẹn kí òun fi máa láyọ̀ wípé tó bá pàwọ̀ ní ṣe use yẹn wá ádẹ́gbẹ́ ti tó fún wọn.
0: Ẹlòsàn
1: ọ̀gọ́n tó máa ṣẹlẹ̀ nìyẹn kẹ̀sí nàìjíríà ló ti báyìí àwọn olómi wà wípé hypothèse ni ìlú àwọn òfin lóko ẹ̀sìn sí òfin tó kí àwọn kìnnìún yìí ò bá ti ọ̀rẹ́ tó lè pọ̀ láwọn kìnnìún yẹn
0: àpá ẹ̀jẹ̀
1: kan ti bàjẹ́.
0: Ẹ̀lò mr Kitunde.
1: Yes.
0: Ṣé ẹ̀ ń gbọ́ mi sà.
1: Mo ń gbọ́ yín dáadáa.
0: Mi ò sọ pé bóyá irú bátìrì kan tàbí kan bátìrì generally bóyá ti mọ́tò ni o bóyá ti fóònù ni o bóyá ti aago ni o ohun tó kò jẹ́ kí ló máa ń pa bátìrì awon nkan meta e mo ni ke fun mi papapa tori akoko e ti fun mi ni kan e
1: ni mo charging to ba pa to ba mba je
0: to ma mba je
1: nkan mi mu ho ba mba ba ti je mi ti nkan ba ti nlo ofun na no fun to ba to stage ka week
0: o le week
1: o ofa kaji le mi mo de ba ti e ma ti nlo lo lo lo ju
0: o ba ba je mhm iketa nko
1: ah iketa ah
0: Eja, o
1: de o. Gena ye be pa ka mele o.
0: O da, eja.
1: O ni mi o gese ko be ti do ni je mo ka pe ni.
0: O da.
1: Be ye back in front.
0: Eje, eje fe lo bi lori o fe la ro. Hello.
2: Hello.
0: E ka ro.
2: E ka ro,
0: ta lo pe wa o ni bole ti pe wa.
2: A dupe lodo Olorun.
0: Oluwa se lo
2: pe lo. Wa di fun eleyi Olorun se.
0: Oluwa se
2: lo. A dupe ta re yin na gbo, a mo ri yin gbo lo so se o.
0: Ami
2: ti. Olorun ti ma do ti o te do ti to da bo gbogbo wa lo ti lo si. Oba ti so ko po.
0: Ami.
2: Yo je wa Olorun Oluwa o se o.
0: O se lopolopo. O ko itoju gbogbo wa.
2: Itoju gbogbo wa ni onu toju wa o.
0: Onu toju wa.
2: Lo ti le ti fi mu. Yenu bale mo ni mo ye mi lo ti to.
0: Beni.
2: A dupe poko ti kankan lara wa nu won.
0: Oluwa se.
2: Dupe lodo re abun da bo wa.
0: Eseun lopolopo. Awa mo dupe lati bi pelu yin la ro yi. Ese adupe. Se fe ba wa da si eleyi tan so yi. Hello. What's re? 0706949300 tabi 0701447577 Awon yan ti wa pelu wa lori ero ayelujara bi abo e ma ba wa free point si sile kilo ma ba battery je Oladele Sunday Moreyi Eniola Anifat Moreyi Salami eka ro e ba wa ma pin kawo eyan darapo mo wa lori eto ambo e ja doju oja.
3: World changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15 starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence.

0: 07052265250. O ni o lo sodo Shade Taiwo. 08052265250. Ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò wákàtí yìí pẹ̀lú Shade Àpótí Ẹ̀rí. Ẹ má ìka kò tí ẹ̀rí kúrò nù ayé yín. Torí ìwà láyé Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀, ó dàbọ̀.
1: Ó gbà mí lágbàtán.

olúborí ìbò ìyànsípò gómìnà nípínlẹ̀ ọ̀sùn. Olùléeṣẹ́ elétò ààbò ilẹ̀ yìí sọ wípé àwọn olè alájàgbá òpó ayélujára ń gbìdánwò àti ṣọṣẹ́ bẹ́ẹ̀ nítorí náà kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó wà ní ìfura. Ìjọba orílẹ̀-èdè Qatar ṣẹ lórí ṣíṣèkọlù àwọn awakọ̀ òfurufú ilẹ̀ Iran mẹ́ta lẹ́yìn ìjábọ́ọ̀lẹ̀ àti ìkọlù àwọn ọkọ̀ ìjagun òfurufú kan. Ikọ̀ aré ìdárayá aláfigigbá kiríkẹ́ẹ̀tì tilẹ̀ Nàìjíríà kẹsẹ̀ járí lábẹ́ ọ̀wọ́ tilẹ̀ Áfíríkà fún ti ìdíje aré ìdárayá aláfigigbá kiríkẹ́ẹ̀tì onífẹ́ àgbáyé lábẹ́ ọjọ́ orí ọdún 19. Wàyí o, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti kéde gómìnà ìpínlẹ̀ Ọ̀sùn Adémọlá Adélékè gẹ́gẹ́ bí ajáwé olúborí nínú ìdìbò ìyànsípò gómìnà nípínlẹ̀ Ọ̀sùn lẹ́yìn tí ìbò rẹ̀ kó 19 nínú 30 ìjọba ìbílẹ̀ tó wà ní Tòró-tìbú ìpínlẹ̀ Ọ̀hún. Ètò ìdìbò náà wáyé lọ́jọ́ Àbámẹ́ta tàná. Alábòójútó ìdìbò nípínlẹ̀ Ọ̀hún gíwá ilé ẹ̀kọ́ Fásitì Ìjọba Àpapọ̀ ti ń bẹ nílùú Ọyẹ́ Èkìtì, Ọ̀jọ̀gbọ́n Joshua Ogunwọlé ló kéde àbájáde ìdìbò náà ní nǹkan bí 7:24 lóòrọ̀ yìí. 511,067 ìbò náà nìbò tí ó gbé Adélékè wọlé nínú ìfigagbága ìbò ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀sùn náà ẹni tó wọlé lẹ́lẹ́ẹ̀kejì báyìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord ló gbé Bọ́lá Oyèbámíjí tẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́nlẹ̀. Bọ́lá Oyèbámíjí ló sì tilẹ̀ súnmọ́ Adélékè jùlọ nínú àwọn olùfigagbága náà. Ìjọba ìbílẹ̀ 11 nìbò tiẹ̀ kó. Olùdíje dupò ààrẹ tinú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ti kí gómìnà Adémọlá Adélékè kú oríire látàrí ìdìbò àtúnyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀sùn. Atiku nípasẹ̀ ojú òpó ayélujára X rẹ̀ lówùúrọ̀ yìí sọ wípé ìjáwé olúborí Adélékè ló ti pàrókò ìfẹ́ tòótọ́ látinú okan àyà gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀sùn gẹ́gẹ́ bí wọ́n ti fèyí hàn nínú ìbò náà. Bákan náà ló sì gbóríyìn fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀sùn bí wọ́n ti jẹ́ kẹ́tò gbogbo kó lọ ní tàlàlàáfíà. Olùléeṣẹ́ elétò ààbò ilẹ̀ yìí ti sọ di mímọ̀ wípé ojú òpó ayélujára X rẹ̀ ní ìṣe ségesège ti ń ṣẹlẹ̀ sí báyìí látàrí bí àwọn ọ̀daràn alájàgbá ìtọ̀nà ayélujára kan ti ṣe ń gbìdánwò àti tọwọ́ bọ̀. Adarí ẹ̀ka ètò ìròyìn ti olúléeṣẹ́ náà Ọ̀gágun Samaila Uba sọ pé ọwọ́ ìpèníjà ètò ààbò ayélujára ni àwọn fi mú ọ̀rọ̀ náà pẹ̀lú ìgbésẹ̀ akọ́ṣẹmọṣẹ́ gbogbo láti fi dáàbò bo ojú òpó ọ̀hún. Uba sọ wípé akitiyan gbogbo ló ń lọ lọ́wọ́ láti lè fẹsẹ̀ ojúpó ọ̀hún múlẹ̀ ṣírímú padà nígbà tí ó sì ń ṣèkìlọ̀ fún gbogbo ẹni láti yẹra fún àwọn ìṣekàn tó lè fẹ́ máa bi ìfura tí àwọn àfilédè ẹ̀tàn tí wọ́n lè máa rí lójú òpó ọ̀hún lásìkò tá a wà yìí. Ẹgbẹ́ àpapọ̀ alákadá àwọn onímọ̀ ìṣègùn òyìnbó àti aṣèwòsàn eyín torílẹ̀-èdè Nàìjíríà Nigerian Association of Medical and Dental Academics NAMDA ẹ̀ka tilé ẹ̀kọ́ Fásitì Ìlọrin ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún olú ẹgbẹ́ náà lórí ìpinnu kan láti fún ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ní gbèdéke ìkìlọ̀ ọ̀tun 11.
ẹ̀ka náà kéde àtìlẹ́yìn yìí nípasẹ̀ ìfilède kan tó wáyé nílùú Ìlọrin tí ó sì di bíbuwọ́lù bẹ́ẹ̀ látọwọ́ alága ẹ̀ka rẹ̀ ọ̀jọ̀gbọ́n Mohammed Abdulkadir àti akọ̀wé rẹ̀ ọ̀mọ̀wé Adébáyọ̀ Ọlọ́kọ̀. Gẹ́gẹ́ bí ó ti hàn nínú àkọléde náà, ìfẹnukò lórí ìpinnu yìí ló wáyé nípasẹ̀ àpérò kan lẹ́yìn àtúnyẹ̀wò lórí bí ọ̀rọ̀ dé dúró nípa àwọn àsọtí ọ̀rọ̀ tó ti wà tẹ́lẹ̀ pẹ̀lú ìgbìmọ̀ aláṣẹ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bí èyí tó wà lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ NAMDA. Láti iléeṣẹ́ rédíò amóhùnbúgbẹ̀mú ni ìkànnì Splash 105.5 FM láti ń ròyìn. Wàyí o, ẹgbọ́ ìròyìn tó ń wá láti ilẹ̀ òkèèrè. Orílẹ̀-èdè Iran ti pè fún ìyọ̀ọ̀da àwọn awakọ̀ òfurufú rẹ̀ mẹ́ta, èyí tí ó ní ikọ̀ ajagun ilẹ̀ Qatar mú nígbèkùn lẹ́yìn ìkọlù ọkọ̀ ajagun òfurufú rẹ̀. Méjì tí ó sọ wípé wọ́n kọlù lásìkò ìkọlù ogun tó wáyé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ rẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran. Nínú lẹ́tà tó kọ ṣọwọ́ sí olórí ìgbìmọ̀ onílera alágbélébú pupa lágbàáyé, Ọ̀gágun Mohammed Bakarzadeh sọ wípé àwọn awakọ̀ òfurufú náà, Javad Salehi, Abdulmajid Dashtian àti Imran Behroshian, ni wọ́n ti mú nígbèkùn báyìí fódìndí oṣù mẹ́fà. Ó ní wọ́n ti dá òkú awakọ̀ òfurufú kẹrin wọn padà lẹ́ni tí wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò lásìkò ìkọlù wọn lọ́jọ́ kejì oṣù kẹta 2024 ọdún tá a wà yìí, ìyẹn ọjọ́ kẹta rẹ̀ tí ogun náà bẹ̀rẹ̀. Àmọ́ ṣá o, Qatar ṣe wọ́n sẹ́ lórí ìnàka ẹ̀sùn yìí, ó sì ní ohun ìyàlẹ́nu gbáà ló jẹ́ láti gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Tó kò jẹ́ bí yóò ti jẹ́ fún ti ròyìn. Lẹ́ẹ̀kan sí, àjọ olómìnira ètò ìdìbò lórílẹ̀-èdè yìí INEC kéde gómìnà tó wà lórípò nípínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke gẹ́gẹ́ bí ajáwé olúborí ìbò ìyànsípò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́lẹ́ẹ̀kejì. Olùléeṣẹ́ elétò ààbò ilẹ̀ yìí sọ wípé àwọn olè alájàgbá òpó ayélujára ń gbìdánwò àti ṣọṣẹ́ bẹ́ẹ̀, nítorí náà kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó wà ní ìfura. Ìjọba orílẹ̀-èdè Qatar sẹ́ lórí ṣíṣèkọlù àwọn awakọ̀ òfurufú ilẹ̀ Iran mẹ́ta lẹ́yìn ìjábọ́lẹ̀ àwọn ọkọ̀ ìjagun òfurufú kan. Ikọ̀ aré ìdárayá aláfigigbá kíríkẹ́ẹ̀tì tilẹ̀ Nàìjíríà kẹsẹ̀ járí lábẹ́ ọwọ́ tilẹ̀ Áfíríkà fún ti ìdíje aré ìdárayá aláfigigbá ti kíríkẹ́ẹ̀tì onífi àgbáyé lábẹ́ ti ọjọ́ orí 19. Tó kò jẹ́ bí yóò ti jẹ́ fún ti ìròyìn náà ní ọ̀sán tòní, ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa. Ọlárẹ̀wájú Adéwùsì lorúkọ mi, kẹ́ ẹ lọ́jọ́ rere o.

ẹ̀ka sàn o ẹ sì kú ìsinmi òní èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí èyí tí ó ń dé sí etí ìgbọ̀yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo ní fẹ́lẹ́lẹ̀ nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà ǹjẹ́ lórúkọ ọlọ́run tó ń fún wa lára yìí dá òun ni atọ́nà àti amọ̀nà wa lórí ètò yìí ọ̀rọ̀ olóòtú olóòtú ètò ni olúwa ṣeun ọmọ akínọlá bẹ́ẹ̀ ni mi ò gbúdọ̀ gbàgbé tolú adébàmọ́wọ́ àti ọlọ́wọ́ ọ̀tún rẹ̀ daniel akínífẹ̀sẹ̀ a jẹ́ pé ètò ti gbìnà yá náà nìyẹn o ọ̀rọ̀ olóòtú látẹnu atọ́kùnrin lérè ṣítù tí gbogbo èèyàn mọ̀ sí alágbẹ̀dẹ èdè láì fi àkókò ṣòfò lórí ètò wa ọ̀rọ̀ olóòtú tẹjọ máa ń jaládùn rẹ̀ ní gbogbo ọjọ́ àìkú láti aago kan ọ̀sán ọ̀rọ̀ olóòtú ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí la fi ṣíde ètò wa lónìí èyí tí wọ́n mọ̀ọ́mọ̀ pín sí abala méjì nínú ìwé ìròyìn the punch ti àsọ yìí abala àkọ́kọ́ ni wọ́n fi sọrí ìdìbò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ọlágbára pọ̀ èyí tí wọ́n dì lánàá òde yìí ọkọ̀já ẹ sáà mọ̀ pé àná ni sátidé ẹ̀wá wérò ní ìpínlẹ̀ ọ̀ṣun bí àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin tí wọ́n tó ìbò dì wọ́n ṣe ń dìbò káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ láti rí wípé káàdì ìdìbò wọn láti dìbò fún ẹni tí wọ́n fẹ́ kó di gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun pé irú káàdì ìbò náà pé kò bọ́ sọnù ẹ wá wo bitibiti èrò tí wọ́n jáde dìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn ìbò gómìnà là ń sọ o èyí tí wọ́n dì lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń fojú sọ́nà bá a ṣe ń sọ̀rọ̀ yìí lórí wípé ṣé àbájáde ètò ìdìbò ṣé ó ti jáde báyìí ni àbí bóyá kò tí ì jáde ṣùgbọ́n ohun tèmi mọ̀ gẹ́gẹ́ bí ìrírí wa lẹ́nu iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tá a yàn láàyò yìí nígbà tí mo ti rán yín létí pé àná sátidé ni ìbò gómìnà wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun gbogbo bá a ṣe ń sọ náà ní ìsín inú kíkálukú wa ti gbọ́ èsì ìdìbò tàbí kó jẹ́ pé kílẹ̀ òní kó tó ṣu ìyẹn òní sunday ọjọ́ àìkú dájúdájú èsì ìbò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun yóò ti jáde fún gbogbo ayé gbọ́ ẹ̀yin náà sì mọ̀ wípé bákan méjì lọ́lọ́run ṣe dá ilé ayé táwọn kan bá ti gbọ́ àbájáde ètò ìdìbò ọ̀pọ̀lọpọ̀ ni ó máa kọrin jàgíníyòdò ọlọ́run ti ṣe é ná jàgíníyòdò ọlọ́run ti ṣe é ná bẹ́ẹ̀ náà ni àwọn igun kan ni ó sì fọwọ́ gbá ẹ̀rẹ̀kẹ́ mú tí wọn ò ní mọ ohun tí wọ́n ń sọ pé báwo wá ni ìgbàṣègbà àwòṣàwò kinní kan ṣe ẹlẹ́dẹ̀ ní pàkọ́ ló mórí gúnpá ló má kàlà màgbòyọ gẹ̀gẹ̀ lọ́rùn láyé ọba tó dúdú láyé ọba tó pupa kúlé yàwá lẹ́nu ẹ̀yin náà mọ̀ pé bákan méjì ni ọlọ́run ṣe ṣẹlẹ̀ ayé ibi tí àwọn kan ti ń fò fáyọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn kan bí ó ti máa bara jẹ́ ṣùgbọ́n kinní kan lè mímọ̀ dájú tó yẹ kí ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ètò yìí ọ̀rọ̀ olóòtú kẹ́yìn náà sì ní ìgbàgbọ́ tàbí ìmọ̀ọ́nì nínú ẹ̀ iná ni pé ìlérí ọlọ́run nìkan ló ní láti ṣe
eni ti olorun ba ti yan sibe ni o di gomina gbogbo nkan ti mo gbin eju lati so ni wi pe bi mo se n soro yi o se se ke ti gbo abajade eto odibo o si le je pe oko asiko fe refe ti a kan sadede gbo lori orisirisi ilana igbero ijade pe won ti kede o enikan ti jagun molu abe wa ri nkan oro ayan mo leleyi olorun na anu e ki se gbogbo eyan lo le ma bori idije itiraka ilakaka papa julo ta ba nsoro nipa eto odibo ṣùgbọ́n ìfẹ́ ọlọ́run lórí ayé ẹnì kọ̀ọ̀kan agaga nínú agbo òṣèlú kò lè tà sí ìfẹ́ ọlọ́run gan-an ni kókó ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ ọ̀ṣun pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa lọ́kùnrin lóbìnrin tí ẹ ti tó ìbòódì ẹ ṣàjẹ́ a máa kí yín ní abala àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì mo mọ̀ pé dídùn lọ́sàn ó so ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ iná ni à ń gbéyẹ̀wò tí à ń gbọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ láti ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà bó ti lè wù kó rí ẹ má jẹ́ kí á hùwà jàgídíjàgan yálà èsì bó ti jáde o àbí bóyá ó kú fẹ́ẹ́rẹ́fẹ́ kí èsì bó jáde ọlọ́run mo fi bẹ̀yìn ẹ dákun ẹ jẹ́ ká fi ọwọ́ ara wa sí ọjọ́ wọn ẹ má jẹ́ kí wọ́n bá wa nídìí jàgídíjàgan pákáleke ẹ má ṣe jẹ́ ká pa idà òfin lójú kí pátápátá kó má bàa lò fún porogodojó ẹ̀yin èèyàn wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lọ́dọ̀ọ́mọdé lọ́dọ̀ọ́lágbà lárúgbó ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ dákun ọlọ́run mo fi bẹ̀yìn ẹ má ṣe jẹ́ kí a darapọ̀ mọ́ àwọn jàǹdùkú ènìyàn wípé a fẹ̀hónú hàn igbá ṣe gbá àwo ṣàwo ẹ dákun torí ọlọ́run ṣẹ́yìn náà rántí ìgbà kan bá ti ẹ̀ tí ì jẹ́ ẹni tó dàgbà dáadáa nígbà náà láyé ewé ẹ̀ ti ẹ̀ ọlọ́run ọba ò ní já ríru ẹ̀ mọ́ o ẹ wò mí ò ní sọ jù bẹ́yẹn lọ.

0: òtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó lọ. Òun náà ni à ń gbéyẹ̀wò lọ́kọ̀ọ̀kan èjèèjì tí a yọsẹ̀ lẹ́kù. Ìgbà mélòó náà tún ni àkókò ìbò dídì yóò wáyé. Ẹ mọ̀ pé wọ́n ní màkànmàkàn ló yèé kàn. Wọ́n ní oyè tó bá kanra owó ń bọ̀ wá kanra ẹdẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ àṣírí àgbékalẹ̀ tẹ gbọ́ yìí, wọ́n ní kíníkan kò rí bẹ́ẹ̀ bí mo ṣe gbé e kalẹ̀ yẹn ló dáa. Torí tẹ́ ẹ bá wo ìlú tí mo dákọ̀ yẹn kò jìnà sẹ́dẹ. Ọ̀pọ̀lọpọ̀ a ní ìwò kò yẹ kó rí bẹ́ẹ̀. Iṣẹ́ táwa rédíò gbà nìyẹn o, láti máa ṣe àfọ̀mọ́ àtọ́nà èyí tó bá kùdí ẹ̀ káàtó nínú àgbékalẹ̀ èdè Yorùbá. Ó ti yé yín púpọ̀ jù. Ọ̀rọ̀ olóòtú ń tẹ̀síwájú o. Ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun náà ni à ń gbà bí ẹni gbagbá ọtí lórí ètò wa ọ̀rọ̀ olóòtú fún tòní. Ẹ má gbàgbé wípé lẹ́yìn ọdún bíi mélòó kan ọdún mẹ́rin, ètò ìdìbò míì yóò tún jẹ jáde. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣọ́ra o. Torí tí èèyàn bá fi sùúrù sí ọ̀rọ̀ òun àbí ìlépa tí kálukú ń bá káàkiri, kó má lọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni yóò sùn ní kérémọ́njé. Ohun tí ó bà wá lórúkọ jẹ́, ohun tí ó ba ìlera wa jẹ́, Ọlọ́run ọba ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ẹ̀yin èèyàn wa o. Ọ̀rọ̀ olóòtú náà ni ẹ̀ ń gbọ́ o. Láti ìkànnì ọmọlúàbí Your Integrity Station Splash 105.5 FM, ilé funfun Báláú ní Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Ní báyìí, ẹ jẹ́ ká ṣe pápápá, ká ṣíra ṣe àgbéyẹ̀wò abala kejì ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ. Èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ta tún pé kò mú òkun rẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, èyí tá a mọ̀ sí State Police. Wọ́n ní níbo ni ọ̀rọ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà dé dúró ẹ̀yìn èèyàn mi? Àti pé ṣé gbogbo nǹkan tó yẹ kí àwa aráàlú lọ́kùnrin lóbìnrin káàkiri ẹlẹ́kùnjẹkùn lórílẹ̀-èdè Nàìjíríà, ṣé gbogbo nǹkan tó yẹ ká mọ̀ náà la ti mọ̀ nípa èròǹgbà ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà? Kí ló dé tíjọba ò lè ṣàlàyé fún wa pé tó ọ̀rọ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ tá ń sọ yìí? Ibi báyìí, báyìí kàṣá, báyìí káwòdì, ibi tá a bá a dé rèé o. Síbẹ̀ náà, ọ̀pọ̀lọpọ̀ aráàlú lọ́kùnrin lóbìnrin ni kò tẹ́lọ́rùn wípé a ti gbọ́ pé ilé aṣòfin àpapọ̀ méjèèjì wọ́n ti pinnu wípé àwọn ti buwọ́lu èròǹgbà láti dá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Kí ló wá dé tíjọba àpapọ̀ wọn ò tíì ṣàlàyé fún wa wípé ó dá o? Nínú abala àkọ́kọ́ tá a sọ yìí, kí ló máa ṣẹlẹ̀ nínú ìgbésẹ̀ kejì? Kí ni kí àwa aráàlú ó máa retí? Báyìí kàṣá, báyìí káwòdì, bó o la ṣe ṣe tí ó fi dáa? À ń retí eléyìí látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìdarí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch bó ṣe ṣe lálàyé, ó ní kò dára tó wípé àwa aráàlú ní Nàìjíríà àti ìgbọ́ àlàyé tó kún kẹ́kẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa èròǹgbà ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àti gbọ́ wípé ilé aṣòfin àpapọ̀ méjèèjì wọ́n ti gbé ìgbésẹ̀ akin, wọ́n sì ti fi ohun lu àṣẹ lù ú wípé kí a máa bá a lọ kò ní sí nǹkan. Ọ̀rọ̀ olóòtú iná ni ẹ̀ ń gbọ́ láti Splash 105.5 FM, ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ náà la wà nìbàdàn. Abala kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ iná ni ẹ jẹ́ ká gbéyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́, ká gbọ̀n wò dáadáa báyìí. Èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà, èyí tí mo tẹnu mọ́ lẹ́ẹ̀kan. won ni eje aso to kadaba ofo ni tori ta ba paro eye oko nlo dandan oke amoye awon morilede Nigeria ni won ti foju wina idojuko ipenija ire koja ila koja papa julo lori eto abo gbogbo nta na le fofole na na ni pe ko si ifese mule eto abo lorilede Nigeria eje aso toro pelu idasile ile ise olopa ipinle ni orilede Nigeria ti Olorun ba ti ran ijoba apapo Nigeria lowo a je pe gbogbo fitinati gbogbo awon ipenija to je mo aisi eto abo lorilede Nigeria papa julo ni gbogbo elekun je kun tin be lorilede Nigeria yo wa di afieyin segun fisho ko se en ti o mo wi pe akitiyan igbesumo mi eji ni pe pipa ni nipa kupa o ti wa po lapo ju ni gbogbo elekun jekun ti nbe ni Nigeria bayi o wa je edun okan pe nse ni awon agbesumo mi ajinigbe apani mayoda ati awon to nfi emi eyan sofo wi pe inu gbo ni opolopo won te do si kódà ta n sọrọ yìí wọn ti lé àwọn tó nílù wọn ti lé wọn kúrò nbẹ àtẹ bá ní ṣe yẹn ti ṣẹlẹ Nàìjíríà ni ẹyẹ káyìn náà rántí ohun tó ń ṣẹlẹ nípínlẹ Kwara tó ṣe pé wọn dé àwọn ìletò àdúgbò kan agbègbè kan tán ọrẹ nìkan kan bẹ mọ àwọn agbésùmọ mi ti gbàjọba bẹ Ọlọrun ràn wá lọwọ ní Nàìjíríà kéku ó máa ké bí eku kẹyẹ ó máa ké bí ẹyẹ kí ọmọ ènìyàn náà kó sì máa fọhùn bi omo eniyan Olorun alaanu yo ran wa lowo ni Nigeria
1: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
2: Left for school a few minutes ago.
1: Oh, so he's not strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
2: Really? Thank you, Mama. The zinc tablets helped a great deal.
1: Zinc tablets?
2: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was purging and zinc tablets for 10 days, which stopped the diarrhea quicker.
1: I see.
2: Mommy, yes. Baba,
1: are you okay?
3: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
4: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.
5: Ah, cuckoo baby. Yes, baby. Oh, I love my baby. She's so energetic and sure likes her freedom too. But she knows how to get my attention when she wants it. This is how she will sound when she will want me to know she's happy. I always liked that sound. But it also made me nervous because I knew what would follow soon after. It was her. I'm hungry. Oh, and when she had had enough fun for the day, she never held back her. Mommy, I'm tired. For the other time, this is how I knew I had to take my baby to the hospital. I saw the fast breathing and went straight to the hospital.
6: When a sick child starts breathing very fast, go to a hospital. That is your signal to seek help.
7: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.

0: gbogbo ni bara Golden Chance Lotto e ku aduro ti wa lori kore ni lesa Golden Chance Lotto yo ma tan lorun lori basepo yin pelu wa
1: Golden Chance Lotto
0: lesa kese ni won san winnings
1: o ni je tan kun tun ma bere ninu e ni bi kibi lo ti le gba winnings e you can get winnings anywhere e yi gan lo mo kan oni bara wa bale
0: Golden Chance Lotto kete lati so ni bara do loro
1: Golden Chance Lotto
0: ile ise ti wa afaye gbagba kugba
1: laye akiso pe kan agent wa taja ma fi kan dikan
0: ile ise Golden Chance Lotto yato
1: lesa kese la wan sanwo
0: to si han kedere faye lati gba yi
1: wa waranse san winnings
0: idire ti le ise Golden Chance Lotto
1: pe je asiwaju laarin awon akegbe
2: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 07033976247 adehun ati asotele nbe o
0: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
3: ogun na ti anpalanti ale lori ina ni pe ti olorun ba ti le ran orilede nigeria lowo anpani lojojumo an gba owo pasiparo emi ta mo si ransom gbogbo re yo dopin sugbon ni nigeria ja so to eyin te ngbo wa lori radio lori eto ti a pe di oro olotu awon ati la wi ta wi yi won ti e ti wa da wahala mi sile bayi ejiyan gbe okunrin le gbe ni abobirin sibe na e fi pamọ sinu igbo e wa ni oke o eyin fe gba million gbe million po gege bi owo pasiparo emi sibe na en to fe gbe owo wa latode awon molebi bo se nbo lona won tun tin yibon pa olorun jo la nigeria koja olorun abe o afi ki olorun ko ran wa lowo ni o lati fopin si mi lolo mi lala isekupani ijinigbe ati akitiyan igbesunmo mi eyi to ti etun wa buruju ni wipe awon ta wi yi won ti le opolopo awon agbe wa kuro loko eyi gan wa lara nkan to nje ki o nje gbogbo tenu nje lojojumo ki o gbenu oke olorun ki o saanu wa leyin opolopo odun ti awon alase orilede nigeria tin si embeji lori idasile ile ise olopa adupe o wipe oro na o ti n loju tubo die die baye ki olorun ko ran ijoba bola ahmed tinubu ko ran lowo ki ohun gbogbo ko le ma kumu bi dodo efon keko ma ke bi eku keyo ma ke bi eye ko me eniyan na ko ma fohun bi omo eniyan ki lu oroju ki ode oraye ohun naa ni nkan ti o je adura ta n gba pe kọlọrun oba ko la nigeria koja ki fọkanbalẹ ko si wa nbẹ nitori awọn ika eniyan ti a wi wọnyi wọn ọkọ kilẹ osu laila o ẹyin eyan wa awa ta jẹ araalu a n reti alaye to kun kẹkẹ nipa ibi ti wọn ba eto idasile ileiṣẹ ọlọpàá ìpínlẹ ibi ti wọn ba de yẹn ṣe pàtàkì púpọ kó tó di pé a wakọ ètò yìí gúnlẹ ẹyin olùgbọ mi ó yẹ kí ẹyin náà ṣe àkíyèsí pé pẹlú gbogbo ọgbọn ohun àyíníke tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní nípa fífi ẹsẹ̀ dára ta bá ń sọ̀rọ̀ nípa gbígbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìṣọ̀rí ti ọkùnrin ìṣọ̀rí ti obìnrin bákan náà kí ló dé tí nàìjíríà tí wọ́n wá ń jábọ́ tí gbogbo ò tiẹ̀ wá rí bíi tàtijọ́ mọ́ débi pé tẹ́ ẹ bá rántí ìdíje bọ́ọ̀lù àgbáyé tó wáyé láìpẹ́ àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ wọn rí nǹkan kan mú wá ó wá dàbí ẹni pé wọn ò lè tó ara wọn gbé bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ọlọ́run la ilẹ̀ adúláwọ̀ ọlọ́run la kọjá o tó kí ó tó di pé àwọn adágbére lórí ètò yìí ẹ̀yin olùgbọ́ mi ó yẹ kí ẹ̀yin náà ṣàkíyèsí pé pẹ̀lú gbogbo ọgbọ́n ohun àyíníke tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ọmọ ilẹ̀ áfíríkà yòókù pẹ̀lú tálẹ́ǹtì iyebíye tí wọ́n ní síbẹ̀ náà ta bá ń sọ̀rọ̀ nípa fífi ẹsẹ̀ dára láwùjọ ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn ọ̀rá jaja tó kankan wọn múnú wa dùn bíi tàtijọ́ mọ́ síbẹ̀ náà kàkà kí àwọn ọ̀dọ́ wa lọ́kùnrin àti lóbìnrin kí wọ́n máa pitú méje tọ́dẹ máa ń pa nínú igbó èṣù bèlèké ko je ki gbianju won ko di on ta le de lade o Olorun ko sanu Nigeria ti awon orilede ile Adulawo miran pe igbianju ilakaka wa nipa ere bolu alafesegba ko dara to o ye ki awon alase toro yi kan kon ba wa se atuto gbogbo to ba ye loju ona bi bolu alafesegba ni isori tokunrin ati tobirin yo setun yomongere ti o si bo si owo waju bakan na so eyin eyan wa koni ju bayi lo lori oro lootu te tin jaladun lati ikani omoluabi splash 105.5 fm ile fufu bala o felele nibadan la wa lorilede nigeria an lati dupe lowo gbogbo eyin te wa nbe yen te ntele wa o e se ti eni fe wa adupe o lowo awon alakoso studio to nse ise takun takun tolu Adeba Mowo ati ore mi Daniel Akinifesi agaga awon ore wa ti won lo ton bo ton polowo oja ton se gbogbo e ko le da studio manager akiye yi na o loruko lotu eto yi oluwa se won ma kinola ina ni emi lere situ ti gbogbo eyan mo si mido mido alagbede ide la fin dupe lowo yin fun etun ba wa gbo eto yi loni yoku di ojo mejo ndede ago kan osan titi igba na e se ti en gbo wa o e ku kale
4: your station here is
5: 105.5 From the very beginning, we just saw the world differently than everyone else.
6: Everyone
5: this
6: else
5: was made obvious in all we do.
7: That didn't sit well with some people.
8: What's our plan?
9: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
4: Yes. 105.5 The Splash
10: Official Sounds with DJ Gav Pop DJ Gav Pop
11: Sound of the Ding Dong.

0: Splash FM 105.5.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
7: Aya adùn bí oyin, adùn bí oyin ṣẹ́.
8: Yọ̀bá.
6: Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjìn ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
8: Splash.
6: Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ ti ń gbèsè tó sì tún pe ọkàn ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àdùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Kaikai.

0: Flash FM 105.5.
1: You hear that sound? Now the sound of millions putting wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédokun.
6: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Bí ìrànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láwọn

bẹ́ẹ̀ ni ẹ máa bọ̀ ń lé àsìkò ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ òtítọ́ nù bẹ́ẹ̀ ni tẹ́ bá wo ojú ọjọ́ ẹ rí wípé bẹ́ẹ̀ ni aago mẹ́wàá ti ré kọjá ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú kọjá ìṣẹ́jú mẹ́ta ó lé ní ogún láti kọ́ni ti ọmọlúàbí bá méjì kọ́ ó splash jù á kí n pín ẹ̀ka alẹ́ àkú ìsinmi àkókò lè da ẹbí ńkọ ọmọ ńkọ ọkọ ńkọ aya ńkọ àwọn olólùfẹ́ yín ńkọ boyfriend yín ńkọ boyfriend yín ńkọ girlfriend yín ńkọ sugar daddy yín ńkọ sugar mommy yín ńkọ bíbù yín ńkọ kí lẹ sọ mẹ yọ àti ńkọ kí lẹ sọ yọ kidney ńkọ yọ extra tire náà ńkọ akin pín ẹ káàbọ̀ sí kan.

0: Jesu oluwa wa
1: ebi owo yen lori sa
2: nice ah abe to wo fomo yen lowo ma laanu ni oro kunu mi o bi mo se ra mu lo die die yi oni ma mu titi omo iran lowo awa la ngbadua fun iran lowo e ja wele yi gbo eyan omo olohun eyan omo laanu be de wuli ode kunle epafras wole de o 77 lo force ninu osu kesan kini kan da mi loju sa o iran lowo re gbere si farahan an gbo eyin te wa ni UK lagbara olohun to ba di Tuesday on the 18 iyan ni pe next week Tuesday e ba mi so fun awon eyan yin e gba woli odekunle epafras lalejo is just a night ago marun si ago mejo si mesan ale o ti to gbogbo eyin te ba fe gba flyer e lo number eyin te lo mo nbe je ka anointing owo mi je nfowo mi kan mo re 081 6737 kan 3443 e gbo number yen ini o fi pe mi o kan fi bere pe e fun mi ni wele wo flyer bo se kona nu bo okan yo ba yin flyer 081 6737 kan 3443 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o kini kan da mi loju sa o iran lowo re gbere si farahan eye ewuru omo ewo ki la le peru omo yi
3: mo dupe lowo olorun nitori pe oluwa ya mi lenu pupo mi ori radio o ko tune ni mo de ko ri pe ah olorun ojiji mo ti lost many church won gba ti mo je ti mo gbo ipe baba ya lu sele to pe odun mefa ni mo fi gun okada
1: odun melo
3: 6 years
1: eyan to senior mi awon senior mi nu olokada odun meta pere n temi so senior le
3: so mi ro pe mo le ba mi ra mi ni inu okada but mo dupe fọlọ ti ma tin gun be pe kin ma jam be kin last day ti kin ku ki ma lo
1: e mo gun bi an pe ko ku
3: ku sugbon oluwa ya mi lenu bi o ba se ni kan se mo nse be nigbati ni ojo bede won ni last year mo sun nigbati ma ji mo ri pe ese mi wu ese otun mi awon kan lo fa ni won ni kini kan ni mo ni olohun ojiji oni je mo de gbe ana isi tori
1: anointing o ita fun
3: anointing o te fun wa mo mu anointing mo fi n pa ese mi o n gbona bi eni pe o n dana sinu eni gba ti mo debi mo ni wo olohun akoko ti mo fe wa si ori Jesus City yire mo ni wo olohun gba ti ba ma pada wa mo fe ni testimony ese yi ko ti lo dupe pe
1: ese mi boke na o to
3: lẹyin yẹn bi ọrẹ kọsọmọ mi kan pe pe mi niyẹn ki lo de o ni ki n wa o lo fẹ ran mi lọwọ o ni ki n tẹ ọkọ gba £50 wọn ni emi ₦10 lo wa lọwọ mi £50
1: o fun yin
4: fifty
1: ten lẹsin ni lọ
3: mi ṣiṣẹ kankan fun o kọ fun mi ni £50 yẹn ni mo ni emi alaile eniyan ọlọrun ojiji o ma
1: ẹ wa ya
3: mo ya ki n to mu lọ fun mo la ki n to lọ kí n tó lọ ṣe mba mo ní káwọn ọmọlá má tún lọ pàrọ ẹmọ mi lọwọ mba mú fún ọ nígbà tí mo ṣe báyìí lẹkún ọlọrun mba kọkọ mo yàn ọdá mẹwàá mi mo ní wọn náà èyí tó kù bóyá ẹyin ọmọ ẹ lọ ṣebẹ
1: kí wọn ṣebẹ
3: mo ní kọ ṣebẹ fún mi wọn ní
1: wọn bá ṣebẹ fún mi
3: wọn bá ṣebẹ fún mi mo jẹ mba wo mo ní ẹrù ọlọrun mo tún nílò rẹ nítorí nígbà tí mo wá síwájú ọtá yìí ni mo ní wọ ọlọrun tí máa padà wá nígbà bẹ́ẹ̀ dé bàbá mo fẹ́ sọ testimony bí ọmọ tí ò ń ṣe mi ni mo bí bó ṣe ní dádì ó bá ra mọ́tò fún mi òun náà wà mí báyìí.
1: ó ra kí ni.
3: ó ra sienna bí dádì ó rà á fún mi òun náà wà
1: mí. ìdá tí n bá rí ẹnikẹ́ni tí ebò ń bẹ lẹ́sẹ̀ rẹ tàbí ọfà ń bẹ lẹ́sẹ̀ rẹ tàbí lọ́wọ́ tàbí lára wà á fọ́ òkè ọba àmọ́ lè fò gbéra ó yẹ kó jẹ́ bó lẹ̀. Owó òkèrè nílùú ìsàlẹ̀ sàmì dáadáa wà bá wọn náà. Wà náwó báyìí mo dìídì ni mo sì máa mọ̀ sọ àsọtẹ́lẹ̀ mi ọmọ tó ogun wá bí o ọlọ́run ìpè mi yóò yan olóore ti ọ̀. Bàbá yẹn ni kì í sọ ọmọ tí mo bí tá a sọ fún ọ pé olóore ti tán. Gbọ́wọ́ lórí àmì tí olóore máa fi dá ènìyàn mọ̀ bí n bá gbọ́ tí àmì rẹ dún loruko oba ba to ma ti temi mimo ami yen ko wonu aye re ore o sit down mo tu ore o eyin wo le ninu ka o fe gbe ka wa bi ki se bo ba to ra lo to le ni siyare e bu ojo ibi mi olohun jo nitori ku atajinde ba n bi se ka fun wa December e loka baba iwa loka ka re jade e to wuru oke ka to wu o iwe ewo lo fe fensa iwe ewo lo lo fe prado lexus lati 250 million wọ́n sí sọ́lẹ̀ wọ́n bí 40 million irú àwọn káà báyìí mo ní kọ́ jáde bọ́lẹ̀ ẹgbẹ́ wọn lórí. From Okada to Sehena mo pàṣẹ ní gbólóhùnbí tó wà yẹn tó bá lè hàn káà rẹ jáde. Bàbá sọ ẹ ti kọ́lé.
3: Ẹtí kọ́lé. Omo ya lo tura mo o tura ile fun mi ati ye
1: o ra le fun
3: o tura le fun mi mi ati ye tori mo awon ore n bu mi ngba yen pe mo n to omo ti mi le jere mo wa dupe lo Olorun pe mo jere omo ohun mo fe ke ba mi gbadura e mo ti wo pe omo to tara mi jade lo ma kokko gbe un le se fun mi to pa Olorun gbe un le se fun mi sugbon jo ti omo yi ni daji eyin le ni moto imo sunkun ni be mi olokada
1: se gbo n ti baba yin so e joko e kokun nu oro won o wọ́n láwọn kọ́kọ́ ṣe bọ́mọ tó ti ara àwọn jáde òní yọ kọ́kọ́ sàwọn lóore àsọmọ táwọn tọ́jú ni tí ọwọ́ ìyanu bá ti kàn ọ́ wọ́n ní náà lọ́ra lẹ̀ nígbàjọba ìdí september ìlú wo ìran lẹ́lẹ́fẹ́ wà amẹ́ríkà táwọn ọmọ yín náà lọ ẹ̀ kọ́lé kó tó di next year àtẹ̀ńtọ́ bábá yín sàmì ẹ̀ kọ́lé.
2: Ẹ wo n tó ṣẹlẹ̀ àṣé kì í ṣègbà téèyàn bá tó bí ọmọ ló tó lè jẹun ọmọ àìmọye àwọn tí ó jẹun ọmọ láì tí ì bímọ lónìí ọjọ́ Sunday gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ jẹ́ abiyamọ gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ jẹ́ abiyamọ irúgbìn tí mo fẹ́ kó filẹ̀ o ni pé Ọlọ́run fún mi lọ́ máa láàánú tó bá ṣe pé àdúrà sì ń gbà títí dọ̀la kàn mọ́ọ́mọ́ rúbọ̀ yẹn gbogbo ẹ̀yin abiyamọ àfitẹ́ ìbá sàbíyamọ sọ ẹ sì mọ̀ pé abiyamọ kì í ṣe ọkùnrin nìkan kì í sóbìnrin nìkan ẹ ra àwọn ọkùnrin abiyamọ ẹ rí bí wọn ṣe máa fún irúgbìn Ọlọ́run fún mi ní ọmọ aláàánú ọrẹ tó fẹ́ filẹ̀ mọ̀mọ́ ẹni tí ọba bímọ aláàánú ojú rẹ ara rẹ kò bí ìrànlọ́wọ́ kò bí ọmọ ìrànlọ́wọ́ nìyẹn àti ìdá mẹ́wàá àti ọrẹ bí gbogbo àwọn ìyá kan ò ṣe bẹ́ẹ̀ máa rí ìyá 50 tí ó fi 1,000 tí wọ́n fi máa tọrọ Ọlọ́run fún mi lọ́mọ aláàánú ẹnìkan ni ọrẹ ara wọn 50 Ọlọ́run ara wọn 50 tí ó sàn dà mẹ́wàá tá a fi ṣe prógrámù tọ̀la irúgbìn ọrẹ 1,000 ọrẹ 2,000 fún mi lọ́mọ aláàánú account number church ni 20 17 42 90 47 20 17 42 90 47 Comfort Life Mission International First Bank bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀ ẹ ó jèrè ilẹ̀ náà without wasting time ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà ọya gbé ọwọ́ lé ìdodo rẹ báyìí lolúwa wí mo dànù pọ̀ mọ́ ìrìn àjò ẹ gbogbo faces of life káànú ọmọ bọ́ orin in Jesus name happy birthday long life and prosperity gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe marry tẹ́ ẹ̀ ń mark wedding anniversary yín ìrìn àjò yín kọ́yá ilé yín ò ní dàrú in Jesus name ẹ wo ẹnìkan ní pastor mo ní testimony ní agbára ẹni tó láyé àtọ̀run o lè lo nọ́mbà ẹ̀ 080-88-71-65-66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ire àtànú kọ́ báyìí you are blessed it is well with you.

0: ọmọ ọmọ náà lé ọmọ dáadáa ni wọn ní arábìnrin tó lọ yìí ó ní láti padà wá sílé ńgbà tọkọ ò sì nílé ìyẹn ìyá tó ti lọ tó ti fún ẹ níwèé lọ bá padà wá lórí bá sọ fún yín pé ó kẹrú ẹ ń bí ni ó sì débi tó ṣẹrù ẹ kà sẹ nǹkan ọmọ kékeré lẹnu bá wà yẹn pé ìyá yẹn má pa mí náà kí ló ṣẹlẹ wọn ní àṣẹnú ìyàrá ọmọbìnrin yẹn ó ti lọ fi nǹkan sábẹ pílò wọn ni ayọ gan burúkú ló lọ fi sábẹ pílò arábìnrin ti wá lọ tán ọjọ kan wà wọnú yàrá ẹ pé kí ló wá lọ ọmọbìnrin inú ilé torí ọlọrun irú èwo wálé náà bá gbé pílò sókè báyìí náà bá kinní yẹn lábẹ pílò pé àwọn gbé o ṣé n tó fi lé ọmọ yìí lọ rèé wọn ni gbogbo ohun tán lè ṣe láyé làwọn ṣe wọn lọmọbìnrin yìí náà ó sá lóun ò ṣe mọ ni pé ẹ mọ pa mí dànù èmi ò ṣe mọ ẹ mọ ẹwọ ẹ mọ lọ ìǹṣe mọ sọmọbìnrin ti wá lọkọ mi wọn ló ti lọkọ mi àbádẹ wàá bẹ àbá parí ẹ wọn ló ti lọkọ mi tó bá jẹ obìnrin tó dáa tó dẹ níṣẹ lọwọ mo láwọn ọkùnrin tó dàbí mẹrin ńlẹ báyìí àwọn ọkùnrin tó dàbí mẹrin ló wà ńlẹ obìnrin gidi dẹ ni mo fẹ tó bá jẹ ẹlẹsìn kristẹni tàbí ẹlẹsìn mùsùlùmí rípo oníṣẹ lọwọ ẹnínú ẹlẹẹkejì rípo màrá túnṣe ẹ dákun dọgọ di ọyọ please don't contact me don't call me o dúró tó wọ gán pé yẹs ọmọ ni ẹ oníṣẹ lọwọ ọdẹ wa ókè ṣùgbọn lọnà kan àbí mi lórí pé marita yẹn kàn fẹ ó fẹ máa fi àbó fẹ máa falẹ àbó ní late marriage ni disappointment ni o ti débi ó dé dúró ló fà ẹ contact mi lórí 08074805574 08074805574 òun náà ni ojú òpó tó já sí ọ̀dọ̀ mi ní báyìí ẹ jẹ́ ká wá gbọ́ ti ẹni yìí náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti kú
1: tẹ́bí wọn ọmọdé mo gbé báìbù mo fi ra mi ṣe pépè tó bá jẹ́ pé ọkùnrin mi ò gbórè ní kórìbà
0: ẹ mọ̀ gbọ́ bóbìnrin ṣe sọ̀rọ̀ sórí pé nǹkan ṣẹlẹ̀
1: kò béèrè gbogbo frustration yẹn wàhálà ojoojúmọ́ ó máa fún mi rú oúnjẹ ó máa ṣe bá kó má ṣà ò ìdánilẹ̀ tí ẹ̀sùn wà lérè gbogbo táìmù yẹn mo tún ti wá ń tréèmì ní hospital for more experience mo pe for more experience mo ti jókòó sílé so gbogbo stress máa lọ bí iṣẹ́ wàhálà tó ń bá mi fà nínú ilé àìnífọkànbalẹ̀ ìbẹ̀rù bójú bóyún yẹn ṣe wálẹ̀ nìyẹn.
0: Ṣé ń gbọ́?
1: Tó o ìgbà tó ń yẹn wálẹ̀ mo jẹ́ sọ fún nǹkan báyìí mo rí nǹkan tó máa fèsì ní pé èmi tí mo mọ bó ṣe débẹ̀ náà mo mọ bó ṣe kúrò gbogbo tó ti mi ní kó yẹ kó tiẹ̀ bá mi jà pé kí ni mo lò kí ni mo ṣe sí oyún fẹ̀ bàjẹ́ mọ́mì this man doesn't care.

0: 变化都是都是变化成我零零的，所以你肯写思考，大家莫写思考，我里边一笔记呢，啊，我某人，所以阿拉哥哥，我是。我只挖四两块布，两个鸡，我那只肥八包。是我把，是我让我去买些工作设备，这样把干的我不拆嘛，干的，一个鸡嘛 survive。OK， 我这里不舒服，我跟我靠，工作外出没那么舒服，我跟我靠，这边的嘞，啊，今朝这四里我碰见你们忙吧，公司也不，公司好看，我说我怎么发的个水子呢？公司好看，这一次一个鸡那下。我怕个，所以那对了，别个就那怕，我想从里的那，所以我那那这些吧，怪少，我想我话没什么话不会 ，school fees 都是放到他们那边，那 school 不不管耶，所以 school fees 呢，你不管，对了，没得嘛，可 school fees 也放到那边，平时 school fees 呢，你不管，什么 fees 还落些吧，怪少，没跟这个可话不给呢，所以那就话的呗。我是说嘛，读书的怎么子？他说不要我考买大的啊，我读的少，我读大的，怎么我怕的我是他怎么学呗？我想，把肉归路，每天广东天气，每天那天气就一副好做菜面耶，所以我想来当每天。那比谁讲会讲就多，起码家里怎么起码话 OK， 所以我现在比如我们家里挂单，我们就挂单多少 ，school fee， 哦，莫耶。
1: 嗯，再那么，哎，这帮哥哥，哎，这帮哥哥，哦，不落班会有米，哎，
0: 我现在是不会，
1: 嗯哼，
0: 阿妈，阿卡阿妈，
1: 嗯哼，
0: 都一秒 person，
1: 嗯哼，
0: 我恐怕是没时间耶。天我想的比他那个地方是你你要我是陪着我没空我不是不够吗你你也得
1: 给你刚刚发生没有的在我你被我被逼到我了能说服我我都住我有比妈妈比没法了当说服我被都把这困了可以我们可以骂哭可以了都没记录给我们就是哭tori pe iwo ni olodun lo lati je alaabo re won ni ki wa ni ka won o se bayi eni tan joko ti koni wulo ko toju omo ko toju awon na ko si nife ko ti e won boye ku be wa laye won de ni tan ba lo arakunrin yi o ma ku ka tori odun meji ki wa ni ka se se ri eni keta ti mi ba ni ki moru e wa ni ale e ma binu mo toro gafra lowo ti won na ijo ah o ma to bi ose to nbo ko to di pe ma mu oro titi won yen wa tori awon na funra awon na so pe won ma wa lati wa ri mi so ma ba so lori e ana si ori ategun pe so gbogbo bi ta won wa lo yi na so pe arakunrin ma ku ko to pe odun meji pe ki won ni ka won o se awon o fe ko ku be ko toju omo ko toju iyawo e ri pa wo obirin ah ani ife ife lagbara lara obirin 0706949 3000 kini ki arabirin yi kini ki won o se 0706949 3000 ojo opo to se be to wole se kan ni ti omo lu abinu ba kan na ke ma fun mi ni atejise yin ni ati ayelujara ni ojo opo ti whatsapp ni tono 08074805574 ona lo jasodo wa 0706949 3000 ona ni ojo opo ti e ma kan si tabi ojo opo akeji yen 0701 445 7700 0701 445 7700 Benny, can you amalu abi? Oh no, lo wa e la wa yi o. E ma ko ju me ma ka bo sori eto ka le o. Ojo kan pe.
2: Ti o ni yo ba se re ile na. Tori po lo ndi okunrin yen lo, yo pada ku, o pada po kunrin yen, o pada po kunrin yen na ni.
1: Tori
2: po o ni o je kan na aye si se to fe se na aye re. No fi se fun wa me, o bi ni yo pada ku, okunrin yen na pada ku, ti beta ko fi sile.
1: Okay, that's right. 0706949 3000 o na ni ojo opo to se be to wole second ti omo loabi kini ko se se ko ma lo be se ko fi sile oko re ko sun won sugbon sa o da ko da ta ni o fe keni ri oku hello
3: hello
1: e ka bo sori eto ikanne omo loabi la npe bi o splash ju ami asedumare
3: seri wa ye ladi yo kore
1: ni adisun leyen
3: anfani adisun leyen o na kan wo duure ti o le tun male
1: ah oda e seun seun mo gbadun yin e ba mi ko pe to pe gerege e se gan sa ami asedu mari e seun seun 0706949 3000 hello
4: hello,
1: I can't. I can't let you see the radio.
4: I'm going to go to the hospital.
1: Pata ganga ani nto lohun oni
4: be
1: oko yin yen lagbara ko sa eni so nbe
4: kiri uma ye eje do fun yin ibi to lo yin
1: eh
4: o le na nbe o bi to lo ma no se fa para pata ko se nkan kan to lo to ba gbo gbo taata ko ba po eso ro ko lo ko lo so fa family ko ba so eje do fun
1: And can't defend the kind of defending.
4: I want you to come back.
1: Mo
4: ya ni egberun lo se egberun
1: ki
4: se
1: wa ah o
4: de
1: egberun
4: ti nkan bo ba je lara eyan ah olo ma ba ti wa je iwe okunrin o ye ko bo la ilaye mo o go to kusara to ze bi o pe o ti wa boja
1: eh ko si e wa ri ro rara
4: o go ari ko ri ro rara ah ki se na o igi ni
1: ah ah
4: se se igi le yo wa fe
1: o yo ya mi lenu
4: ti o se le ko ma da ju ki lo iye lo ko to lo ko na ko ni o ta la la ti sa fun yan le ti gi adu ni ko si nkan to le ti o me yan ku lo to si be na eru le yin se yan
1: Yes. Come along. Come along. Awon ti an ni nse pelu pe awon oko awon aya ton de ni se lowo ti an danto awon ni mo fi oju opo yan sile fun egbon oye ejo egbon oye e ma pe number yen e lo si ori number ti office ti mo fi sita yen 0706949 3000 o na ni ke lo e ma to para ko oju opo yan ma lo block e nbe ko ba ti pe yo fi message ejo dro o fe fun mi message o fe soro ko ni ahule ti eni le ri chara wa o ye kale e ka bo si kan ni omo lu abi
3: I love what he did. Is for destroying that man. How mobile is it? We must see how much well as good.
1: Abi.
3: How much do you understand it? Because he is serious. And therefore, that woman communication first.
1: Yes, now.
3: Your life is very important.
1: 0706949 3000 ni oju opo tawon eyan ro mo yen wo pe bo na se nse oju opo yen ni ke ro mo hello sir
5: e kale ma
1: e bo sori eto
5: e ko e ma e jo ko ti mi fe so emi ni alagba aye ko to alagba aye loja aye ko to
1: aye loja aye ko to o ko yin mejeji na ni pa ro wa
5: aye loja aye ko to
1: ahan en so nle
5: e se ko ti be so fa mi ni pe Koma ma toju bole ki toju bole ti mo so ni pe a lo wa debi wa di nbe o gbeke l'Olorun tolu ani igba ti akoko o le dabo bo ara ko ni yen
1: ben
5: to ba no ko dabo bo ara ko ni o lo ma jo fori e fa gbo o ko te nbe so fun ni pe ko gba ko le fe je so awon iyan e awon obi e pe nko ba lo mo nse nko ba lo mo nse o e ba soro ko ba so pe o ti lo si bi kan so pe ma ku o ba ba gbo ko te se ti e ṣugbọn to ba ti so de yen To ba de to ba gbo ko to ba so to be to ba ti bo
1: Mhm.
5: Ko yera.
1: All right.
5: Ko yera. Ko ba fi ma re wi buru.
1: ko ba
5: fura re fa gbon
1: e mi o da
5: ji o o da lo lowo o
1: ami o e se gan sa o e seun seun adupe ni owo yin e se 0706949 3000 ni ojú òpó ká gbé díẹ̀ sí náà kó tó di pé àgbà abala àtẹ̀jíṣẹ́ lọ. Hello. Ẹ káàbọ̀ sọ̀rọ̀ ẹ̀tọ́ orúkọ yín àti ibi tẹ́ ti pè wá. Látàrí tó rẹ ra sàyí kalẹ́ sà.
6: Ètò
1: ni o.
6: Arábìnrin mi nígbà òní má kó èmi kú. Ó yẹ kó sì ti yẹra táwọn òbí rẹ tí ò fi lọ àwọn òbí rẹ ara.
1: Gbogbo náà náà mọ̀ sí ìyá arábìnrin yẹn ti kú. So.
6: Ó yẹ kó lé ògbó.
1: Hello.
6: Ó yẹ kó fi arákùnrin yẹn lẹ.
1: Ok.
6: Kódà kó tiẹ̀ lọ gbalé kó máa lọ gbóúnjẹ fún bẹ́tà kó kú lákàtà rẹ̀.
1: Kókóró lákàtà rẹ̀.
6: Káwọn méjìjì ọmọ kú o. Torí bó ṣe máa tíìkì rẹ̀ ni wọ́n lágbára púpọ̀.
1: Kó má lọ fa ìmọ̀kànmọ̀kàn ara ẹ̀ dànù.
6: Wọ́n á ṣáájú ọkùnrin ẹ kú tí ò bá
1: ṣọ́ra nǹkan ń bọ̀ nu.
6: Ó sì láìpẹ́ fẹ́ kọkùnrin ò ti ẹ̀ ní kú rárá pé àwọn kàn ń sọ bẹ́ẹ̀.
1: Àbí ó dà bá méjì náà ni ọdẹ ń bá lọ sójú ogun.
6: Ó ṣọ́ra o.
1: Ó dà.
6: Bó ṣe ń sọ yẹn ó dàbí pé ohun ẹ̀gbẹ́ pàápàá.
1: Ó yẹn gan lọ sókè bẹ́ẹ̀ ni ó ti wà depressed. Ẹ̀rọ yín sọ̀rọ̀ ni. Ẹ wo kọ́ lọ ṣàánú wa.
6: Gbogbo ìpẹ́ ilẹ̀
1: Afi sòrò 0706949 3000. Hello.
7: Hello ma.
1: Ẹ
7: ra sa. Ẹ kalẹ̀ kó ètò ma.
1: Yes sir, ń gbìyànjú orúkọ yín àti ibi tẹ ti pè wá.
7: Orúkọ mi ni Akíngbadé Àbáyọ̀mí. Èmi mo bèrè fún calling line.
1: Bẹ́ẹ̀ ni sà.
7: Ẹ ṣe ma.
1: Yes sir.
7: Ṣe rí ọ̀rọ̀ arábìnrin yẹn ma.
1: Bẹ́ẹ̀ni.
7: Ọ̀rọ̀ rẹ̀ dàbí mílíkì ọlọ́pẹ́.
1: Ṣé mọ̀
7: ó ní tẹ́ḿpléètì lórí.
1: Bẹ́ẹ̀ni.
7: Tá a bá mú láṣẹ kan mílíkì.
1: Bẹ́ẹ̀ni.
7: Tá a bá mú mílíkì tán ni tó wù wá lálé fi agolo ń lọ.
1: Bẹ́ẹ̀ni.
7: Àwọn míì wọn ráìsì wọ́n ìwọ̀n gàrí. A tún fi ṣe ọ̀lẹ́ elépo. Ìgbò báyà ní rí mọ́.
1: Bẹ́ẹ̀ni.
7: Kété bẹ́ẹ̀ lọ̀rọ̀ obìnrin yẹn. Obìnrin tó kọ́ pè síwájú. Wọn kò làákàyè ṣe rí nǹkan tó ń ṣe ọkùnrin yẹn.
1: Bẹ́ẹ̀ni.
7: Ogun ẹ̀mí mú ní nǹkan mi ni. Wọ́n ti wá rí i pé woman yẹn gangan.
1: Arábìnrin yẹn ló fẹ́ dúró ṣá.
7: Bẹ́ẹ̀ni. And if case is not taken, gẹ́gẹ́ bí àwọn ará tán ti pè síwájú ṣe ń sọ. Obìnrin yóò fẹ̀mí ẹ̀ dí o.
1: Bẹ́ẹ̀ni o.
7: Bàbá mi tí wọ́n pè last nísìn, wọ́n ní ọkùnrin ó sì lè mọ́.
1: Bẹ́ẹ̀ni.
7: A máa ń sọ nǹkan kan pé ẹ̀ ń tiẹ̀ gbé.
1: Bẹ́ẹ̀ ni o.
7: Kó yẹra kó kó àwọn ọmọ ẹ̀ kó làkàtà. Tó bá ti wá kúrò kó wá lọ mọ́ bí Ọlọ́run fún ègún tó ja bàbá àwọn ọmọ náà. Kó mọ̀ ìjà ìkankan náà àwọn ọmọ tiẹ̀. Tí ó bá ti dàgbà jù lọ́jọ́ orí kó fọkàn rẹ̀ balẹ̀ láàrin ọdún kan ọdún méjì.
1: Yọ ọ̀rọ̀kọ tiẹ̀ bẹ́ẹ̀ ni. Àbí?
7: Kó fọkọ rẹ̀ lẹ̀.
1: Yẹ́sọ̀. Tó
7: bá wo àwọn òbí ọkọ náà fi rọ.
1: N gbọ́dọ̀ bá tiẹ̀ ti débẹ̀ ń. Bẹ́ẹ̀ ni.
7: Ibú wọn ni.
1: Bẹ́ẹ̀ ni.
7: Ọlọ́ni kúrú làákàyè yín ẹ̀pẹ̀ fún wa o.
1: Àmì àṣedùmarè.
7: Ẹgbẹ́ bá tún WhatsApp nọmba yín gbé síta.
1: Ọ̀dà ọ̀dà ẹ̀ṣẹ̀ gan ni. Ọ̀dà ẹ̀ṣẹ̀ ṣeun. Orí WhatsApp nọmba mi náà mo ti send nọmba studio sí yín yẹn 08074805740807 4 ọkọ mi ò ṣe dáadáa ara ọkọ mi ò kí ń le ara ọkọ mi ò kórodó ọkọ mi máa ń ṣe kí ni mo sọ fún yín pé ọ̀nà àbáyọ ti wà ẹ dí ẹ̀mí bẹ́ẹ̀ ni ara yín ò mọ ṣe kó péńgbé báyìí lẹ́ẹ̀ máa gbé pépépé bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ mọ jẹṣẹ́ yẹn lọ ẹ jẹṣẹ́ yẹn ẹ máa jẹṣẹ́ yẹn torí pé ẹ̀yìn lọ́wà fún nǹkan búkú ni kọ́pin sùn kí ìyàwó ẹ̀ sùn ẹ mọ̀ lè mọ́kọ̀rọ̀ oko lẹ́ẹ̀mejì ó kéré pin ìyẹn burú jáì ẹ̀yìn pé ojú òpó mi tí a bá ti ṣetán bẹ́ẹ̀ ni àwọn èèyàn tán ti lò á mú wa tó bá di ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ẹ̀rí pé mo sọ fún yín à ń ṣe promo lọ́wọ́ lórí mẹ́rin ló ti bẹ̀rẹ̀ báhùn so 35 ẹyọkan mẹ́rin náà ló wà nínú package ẹ̀ tó jẹ́ promo bẹ́ẹ̀ ni e ri pe e gbadun e osise ko ni nkan kan to fi nseyan ko ba nkan kan je lara won se akojopo e lati nu awon eso ati efo omi bi omi bayi lo se ri lenu ko ba nkan kan je lara eyan so eyin na se kini e mo jo fo yin ro e ti madam sunkun sunkun sin lorun to ge e ti madam na ta je pada ti yen ni ara mi se lo dabi igi ara mi o se sikiki kankan ara mi o sa se ge ni ara mi o sa le soju kan na ni eyin mo bo se ma nse won e ma mo bo se nse won eyin e gbo se iwo olohun gbo ise tele ha gan ran se wa merin lele ara se be abche wan mi you don't want my fans 0706943000
8: gbogbo àwọn paparazzi ta kọ máa ń fún yín yẹn ẹ ti wà ń bẹ yín náà ti mọ sarajọ ẹ fẹ mu mi ẹ fẹ gbé so sẹgbẹ yín ẹ fẹ kásẹ nú omi ẹyin náà ti mọ ṣèyẹn lẹ nígbà tá a bẹ sọ pé ẹ ká lẹ ń bẹ hun ẹyin gan ti dúró déédéé ẹ ti ń retí mi in tó fanu ẹ ṣe gan ma thank you so much ma ẹ ṣe gan ma yes ma all right ma 0706943000 0706943000 o na ni oju opo ti o wo ile agbara oda e jowo okay ma ba 0902409 e kale sir Hello, sir. Ekale. Eto ni oruko yin ati bi te ti pe wa yi.
9: Adilala.
8: Era sa. Esu kuro ni di radio yin ejo sa. Ejo esu kuro ni di radio yin. Te ba ti sun kuro patapata be ni gburo yin rara pe o si ndun ba kan ba kan mo. Yeah, it's clear now.
9: Oro si do so yin.
8: Ben. Eya o ti ja. Oh, eku ise o, you are doing well. From Honorable Commissioner for Culture and Tourism in Royal State, Honorable Adewale Olatunbosun. Thank you so much for the comments. Eshingoni 0701290. Hello. Hello.
10: Awa salaji ni ile kan se lati afata ganja.
8: Mo gbadun yin.
10: Ejo.
8: E sun kuro ni di radio yin.
10: Ba je se to ka mi.
8: Yes sir. Hello.
11: Hello,
8: Kale Mada. Ekabo, sorry, to kan yomo lu abi la npe bi o splash.
11: Splash garden.
8: Oruko yin ati bi te ti pe why? Yes sir.
11: Se gbe le ni mo pe la ka du gbo abi na ile.
8: All right sir.
11: Ma le wo fe pa won lo tu ti se mo mo ti na ti so o si so ro ho.
8: Okay.
11: Emi ba ko ni bi oni la ti pe family oko la ma ta so ko bayi
8: kon ma wule pe family oko won rara
11: na nigba to ti bo ni pe e to ba ku lo de o ma ku ko wa ti ni ko bayi
8: okay
11: se mo se ro wa la se le ti ni so ma fi ko lo ni
8: beni
11: so ile ile je wa o je se le
8: beni
11: ande nje mo bi family oko na bo se mi se na si mo ti nkan ni so ni pe o ma be ni fun o le ti ref la mo pe bi to wa le kla yin ni we le kan tele
8: mo
11: ti ma te ba pe o fe peace ya re o fe peace yin o wa se ya re
8: ah
11: awon ma ni pe ba jo ni to ba jo omo ni
8: abi o
11: ma ko du ina ni jo wa fun ni jo mo wa
8: ami asedu ma re
11: amen o ni mo pe ki ni e lo ngo mo ho
8: a dupe ni owo yin 0706949 3000 na ni oju opo 0706949 3000 se mo tan yin lorun be yen ekale o eka bo sori eto oruko yin ati bi te ti pe wa iko ni omo lu abire o splash ju
12: mora
8: anugba le mi na te mba soro era sa
12: mo ni gbo
1: iṣẹ́ ni. Ami.
12: Àwọn èèyàn ti sọ ìtò pọ̀ náà rọ̀.
1: Ok.
12: Lọ́dẹ̀ ló ní máa jẹ́ ọ̀nà àbáyọ. Àti pé kẹ́ni ó mú fún kóbi tí ó wà.
1: Àbí nà.
12: Gbogbo nǹkan tí ó ń là kọjá, ìfẹ́ ló jẹ́ kó máa rò pé gbogbo sì wá jẹ́ tó bá kú.
1: Àbí
12: àwọn ọmọ wa máa gbọ́ létà pé nǹkan báyìí ló pa bàbá wọn.
1: Ṣùgbọ́n
12: àtẹ̀mí wà ní à ń sọ sítórì. Ní ìgbà tí láyé mọ́ sítórì ò ṣe sọ.
1: Yẹ́sọ̀ o.
12: Ìtara ti ẹ̀dí tí ẹni ẹlẹ́ni ohun tí ó máa ṣẹlẹ̀ máa padà ṣẹlẹ̀.
1: Àwọn
12: ọmọ wọn gbọ́ bá sọ ìpè bí arákùnrin kúrò ni wọ́n ṣe kú. Wọ́n á padà wá lọ́kàn pa fún ọ pé nǹkan báyìí ni yàrá yín ṣe. Wọ́n jẹ́ gbàgbọ́.
1: Ṣùgbọ́n
12: nítorí pé gẹ́gẹ́ bí ìyẹn lẹ́ran ara àtẹ̀jí ìfẹ́ pọ̀ lọ́kẹ́ tó dẹ̀dẹ̀ ní tẹ́kọ́ jẹ́ onífẹ́.
1: Pé arákùnrin náà lòun ló já òdòdó ẹ̀ òun náà lọkùnrin àkọ́kọ́ tó mọ̀.
12: Bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni. So
12: ó ní kọ̀ọ̀tì. Ṣùgbọ́n abẹ́dà nígbà
1: máa
12: sọ bí ìyàwó ènìyàn
1: ní
12: láti sanjú.
1: Bẹ́ẹ̀ni o.
12: Àánú
1: àánú àánú
12: bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan sa. Ẹ ṣe oṣù mo dúpẹ́ o. Ẹ ṣe o. Thank you sir. Kí nǹkan gbé ojú òpó bóyá bíi méjì mẹ́ta sí ná fún ti sáà àti àwàyé ni tí wọ́n bá ti gbé ojú òpó bíi méjì mẹ́ta sí máa fi orin làá. Tí bá fi orin làá tán tí mo bá padà dé máa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn atótónu mi pẹ̀lú àwọn àtẹ̀jíṣẹ́ gbogbo tí mo ti ní lórí àtẹ ìkànsíra ẹni ti ayélujára. Kété tá a bá kúrò ńbẹ̀ máa fi ńlá bọ̀ níbo ni ọ̀rọ̀ dé dúró lórí ikú olóògbé tèmi tọ́pẹ́ ọ̀sọ̀bà kò fowó rọlá. Máa fi ńlá bọ̀ níbo ìṣẹ́ dé dúró ńbẹ̀ 08074855744 for the messages only. Hello. Ẹ káàbọ̀ sórí ètò ẹ ra sá.
13: Orúkọ tí ti ní Ọláìtàn.
1: Ọláìtàn láti.
13: Láti wọ́n sí.
1: Mo ń gbádùn yín, ẹ bá wa dá sí tò.
13: Ṣé rí ọmọ rẹ̀ tí mi ṣe rí sí? Ṣé rí tí òbí yẹn bá fi ọkọ ẹ̀ síbẹ̀ kí ìbá kú nǹkan? Ṣé rí ọmọ tó fẹ́ ti tó wà ní wáyé? Àwọn gangan tá a ní ajé ní sẹ́ńsì kọ̀ọ̀kan ti rò
1: wọ́n. À ń gbọ́ yín.
13: Torí ìkọ̀ọ̀kan gan ó ṣẹlẹ̀ nígbà àdúgbò òjijì nìkan. Ẹkú prọfẹ̀tì lẹ́nu yẹn náà. Ó dẹ̀ parọ́ tó bẹ̀ kì í kọ́ bá a ni nítorí nǹkan tó bẹ jẹ́ lára pé ó bẹ̀ dà yà kí ẹ̀rọ àtọkọ rẹ̀ débi pé. Ẹni ẹgbọ́n kò mọ ọmọ rẹ̀ mọ́ kó jà mọ́. Ṣé rí àwọn tó ń fọ aláfa pásítọ̀ babaláwo tó ń yẹ kan. Wọ́n ń da ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti ìyàwó dúró. Nítorí àtìtọ́jú gbogbo. Ẹni ló dé mọ̀. Ṣé kò sí agbára kankan tó ju ti tọ́lọ́run lọ? Tó bí yẹ tó bá sọ wípé ọkọ yẹn ó máa kú láàárín ọdún méjì tó máa fi lẹ tó bá fi lẹ tí ó bá kú àràbò tó fẹ́ dà.
1: Ẹ̀yin tó kù lákàyè.
13: Tó bá fi lẹ tí ó bá di tó ń ba nígbà òyìnbó lọ́la tó ń ba lamẹ́ríkà lọ́la. Ṣé rí ewé kan kì í gbábọ́ kọ́lọ́run bá bá bọ̀ sí.
1: Ẹ ṣe kọ́mọkọ́mọ́.
13: Ọkọ ìrìn àjò ọkọ àti ìyàwó láyé. Ó ti wà lọ́wọ́ náà.
1: Bẹ́ẹ̀ni.
13: Ṣé rí àwọn prọfẹ̀tì ẹ gangan lọ dá wàhálà.
1: Àwọn gangan nọ́ńdà ẹ wo sàkún bẹ́ẹ̀ àbí.
13: Wà láì kàlá tó bá fi ọkùnrin yẹn lẹ kò sí kú tí ó pa láàrin kẹ́yìn ẹ̀.
1: Ok.
13: Ibi tó ń kálukú bá kú sí.
1: A máa ma gbàdúrà sí bẹ́ẹ̀ ni. Ok. Ó dà ẹ ṣe gan ni.
13: Ọlọ́run ọba ló pé tán.
1: Ó
13: ti dé.
8: Muda.
13: To bi o sele ti emi na.
8: Eni so nbe ja keko lodo teyin na.
13: Ayawo. Ati. Yawo.
8: Mhm.
13: Pa ko di ko won pa ko. O ko tin odo.
8: Mhm.
13: Ki ayawo bi ma so fun pe baba ti ni ti ko won bi mo.
8: Mhm. Hmm. Ti o de ri be abi be lori.
13: Ti o de ri be.
8: Okay. Awon wa nkan se won si wa nbe abon ti lo.
13: O ti ba ti e ba ni to ni po tele du. To ni wo mi kan na ti wa fun jo kan ni ana. To ni koko gbo mi se e wa. Awon ko lo so ni ope. Awon lo sa do asi koko gbo mi se wa.
8: Awọn to da na wa, awọn to jolo to wa. Sugbon awọn dakeji na wa, awa ni ka ma kiesara. E se gan. Na to man sele no da, e se gan. Sakun ti eyin fi wo niyan. Adupe lowo yin. Olani Matthew, when you well done, I'm enjoying this beautiful program from Ishein. Eshigon is 0815619. Hello.
14: Hello.
8: Yeah, Ekabo, sorry to. Lato Dinjo, Mungbadri. Hey, Benny. Okay. Oh, Jimmy, Mary, dear, o lagbara die o afisiru
14: to maye so
8: that's right oyemi
14: oyemi
8: ko ni se ni
14: Ah,
8: hey, second is telling
14: me what it. I be calling you, friend. It's
8: that. Look at that. I can't get
14: it. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look at that. Look
8: at that. Look at that. Look at that. Look at ko le gba
14: eh omo laye ba ko lo
8: ba da bo omo lo ye seri nkan te so yen ma omo fun re omo lo le so pe daddy mi mommy mi ti mari yin bi so go fe po ta yin danu ti mari yin bi no bi ara lowo esin ni e ku ale bere ewe yin wo e wa ara re bo bi ele fe jo jo ki le fe jo e je ki daddy mi o joko e sugbon le yo ba le je eje eje o ti o se lo sabi kolo nko sa no wa 0816099 hello
15: anti solani
8: era sa e kuro ndi radio yin ki le gbadun yin dada
15: o ti pa mu ti e ti pa
8: o beta era sa
15: to e mo kweto
8: a n gbiyanju ni sa o
15: olohun ni je o baje
8: ami asedumare
15: oruko temi ni malam Tuji Adams baba 70 abayomi lati egbeda tuba road
8: lati egbede atuba road
15: ipinle
8: ekoko yin abibo
15: akeyo
8: egbede
15: atuba road ni ijosa onila road
8: onila road okay that's right ngbadun yin
15: akweto akweto ni o
8: eto ni o
15: ni reyin
8: ami ami
15: oyin ni how
8: ami o ami o ami o
15: ni daru
8: ami ase se n ba mi guro baba lagun mu o
15: ah imamura ti bi re gangan le ti mo ba yin soro yi
8: rs1
15: emi gangan ni imamura ti bi re
8: ah olorun seun
15: alhamdulillah awa ta le gangan le le
8: o gaju
15: o pe ni fun olorun
8: olorun seun
15: se ri eto ti le ni so gede ni ko tun ta lo da be won so ipata ku si ji oye yin na nbe torabirin akoko ti ba so pe askala fi o ti lo
8: o se won o ti lo ta
15: o du ko ba ti le to ba ti san lo ki bu agbara iju
8: we ko gbodo we yan fe da bi epe epe si ka fo se ko o lo nu
15: o ise omo to fe wa ma se ise omo ti o se wahala le lori to fe lo fe ma wa
8: abi o
15: ipo ni o ku si
8: omo
15: mi ja da
8: o te ke easy na
15: be wa darabirin keji
8: okay
15: oni fu emi akaluku wa sofo
8: ami ase o
15: ore je ba fagbon lori e koni duro je
8: ko le duro je
15: ogun mi mo ni nkan mi ni njara kunrin
8: sugbon
15: ta ba foju ta keji wo impossibility wa o ti an ba so ko birin le abure le okunrin iwo obun be ti ale ti an ba le won o le ro na mu ko ba ti pe won o le ri mu ni won fi fi eti won fi fi nkan di omo won le si ofi ni gboran
8: abi
15: ye ba to be port ama lowo bí ẹ ṣe wí yẹn gbogbo amárààrùn tí ẹ ní ẹ sọ ẹ gbogbo ọkọ lónírọ o bẹnu wọn tí ẹ rí ni wọn ń sọ o
8: nǹkan rí náà sọ o
15: gbọ́n kẹ́bí tí wọ́n wí kóbìnrin yẹn pe àwọn fámílì ọkọ kọ́ pẹ́ ọ̀rọ̀ yẹn sọ fún wọn tọwọ́ wá pẹ́ sọ tí wọn ọba wá gbọ́ àjẹ́ pé ìkùkù sọ̀wọ́ ọlọ́run
8: lóòótọ́ pé nínú
15: ẹ̀mí ọmọ nìyàn ọwọ́ ọlọ́run ló wà
8: bẹ́ẹ̀ni
15: ẹ̀ta ronú kú sí ní ogún ọdún ó lè kú lóṣù kan ẹ̀ta wá ronú sí pé tọ̀ yóò tẹgbẹ̀rún ikú rẹ̀ ọkọ̀ ọdún kan ó lè tó ó lè lọ ẹgbẹ̀rún ọdún sí láyé
8: o ọlọ́run ni
15: bó ṣe rí yẹn ọwọ́ ọlọ́run lẹ̀mí gbogbo wá wà
8: bẹ́ẹ̀ni
15: ṣùgbọ́n òun fúnra ara rẹ̀ kó múra sí àdúrà kọ́ bẹ ọlọ́run tó ṣẹ̀dá ẹ̀ kò sí nǹkan kan lọ́dọ̀ ẹnìkan kan lẹ́nìkan lè máa sọ pé mo rí náà sí ọmọ rí náà sí ọhún gángan fún rẹ̀ kò rí náà sí rẹ̀
8: kò kí rẹ̀
15: kó ní àwẹ̀ bó sọjọ́ mẹ́ta péré
8: ọlọ́run
15: fọ̀nà àbáyọ hàn
8: tó
15: bá ti rí pé kó kúrò ń bẹ̀ ni ọlọ́run ó fi hàn tí ó bá dúró bẹ̀ ti ẹ́ pé ọjọ́ ẹ̀rẹ̀ lábùradà tó ẹ́ pé wọ́n ọjọ́ fi gbádùn gbèsè sí ayé
8: wọn
15: yóò rí fúnra ara rẹ̀
8: bàbá
15: rí náà sí mi wòlíì ẹ̀ rí náà sí mi irun òbí lọ̀pọ̀lọpọ̀ rí nìsí tí wọ́n jẹ ni wọ́n ń wá àtàláàfáà àti kìrìsìtẹ́nì àti wòlíì àti ṣéwù gbogbo wọn pátá sí kò ní ìsinmi àǹtàjẹ là ń wá
8: ọmọ
15: tá a wá ń ta rí káàkiri kọ́ ló mọ̀jà pàdé ní ọjẹ́ wa.
8: àmì àṣẹ ìdùmarẹ o àmì àmì àmì àmì ẹ ṣe gan ni.
15: níbi eléyìí kò yẹ ni kò kí ẹ sára
8: tọba kúrò
15: tọba ti pé kọ bẹsẹ ẹ sọrọ ni ọlọrun sọwọ rẹ ní rere.
8: àmì àṣẹ o àmì o
15: àmì o
8: àmì o àmì àmì àmì
15: àmì
8: àmì àmì
15: àmì àmì àmì
8: àmì àmì àmì àmì àmì àmì àmì àmì à ẹṣẹ gan ni yes sir wọn ni wow very very impressive wọn ni great job I am DJ Sakore ọlágbára kọ wọn ni wow wọn ni you do all fantastic and great job please keep it up the good work thank you so much DJ Ketekure right ẹṣẹ gan adúpẹ lọwọ yìí o. Olani Matthew wọ́n ni well done mo ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ yín ni ẹ kú ètò Sharifat Funke Azeez wọ́n ni tí ọkùnrin àkọ́kọ́ yẹn ò kò jẹ̀bi o láti má fi àyè gba obìnrin yẹn láti sun inú ilé rẹ̀ rárá ẹ ṣe gan Yinka Ọláìwọlá wọ́n ni the second one that loved the man kini her husband okay wọ́n ni the second one let the woman talk to her husbands and family but if her husband is not changed when she can go and leave the man okay so the fact funke Azeez won pada won ni o ye ki omobirin yen saipa lati gbadura fun irapada oko re o ki o de ba oko re soro ti ko ba gbo ki o fi okunrin yen sile ti o ba je ogun emi ni mo ni nkan mi ni o di dandan ki o fi oko yen sile ni o e se gan Sharifat Funke Azeez Waliyu Ismaila wọn ni ẹ kalẹ Waliyu láti ọjọ́ òní ẹ ṣe àdúpẹ́ Victor Okoye wọn ni Apisande Ma Yinka Ọláìwọlá wọn ni she has no right there again she has to go back to her family and house okay the man is right she gone. Oh, thank you so much, Mr. Laiwola. Money well done, ma. It is well with you. We are enjoying your program. Thank you so much. Itola Kodri, money well done, ma. Oh my God. Eshe gonyo, eshe, eshe, eshe, eshe. Hey, Joe, please join me on Facebook, that's Splash of Frame 105.5 Ibadan. Like, love, and share the show. Hey, Joe, Tori Olorun Oba. Eje ke apin, kodele, kodoko. Awon eyan ti wa ni ase ilejara pelu wa. DJ Sewapa Olaniyi Matthew. Adupe ni owo yin. Abubakar. Zen Ozovie Kende, thank you, Mansuro Ayinde, Victor Okoye Falui Temitayo, Yenka Olaiwola Adiagbo Williams Femi Oruwale, Shegun 0811003. Yam, hello.
16: Hello.
8: Eka Bosoreto.
16: O calling me Saki Matri Gate.
8: Erasa.
16: Mon
8: Jebi. Thank you so much, sir. Eshun. Benny, Egbo, Abalati Agbeni pe ago meji lati koja iseju meji la lati kan ti omoluabi kan Splash 105.5 Ibadan. Ise po gan ti mo ni lati je fun wa. Eri pe mo soro nipa ti Olugbe Tope Osoba. En to je pe oniruru awon oro na lo bere si ni yo jade. Awon eleyin ti won abala kilo trend ni a kan sare lo mo ra won be ni. Eru arabirin yi bayi, ana lo bere si ni ke gbajare. Mi o mari mommy, o mari mommy, o mari mommy, o mari mo. Mi o mari mommy, o mari mommy, o mari mo. Iya yi po o, iya yi po gidi gan, oko lo fun lorun. Oko lo fun lorun.
17: Sango.
8: I will tell the world. Tired of beating. Tired of the lies. This marriage is hell. I am leaving. Tell you.
17: I'm going. I don't want to marry again. You're a toxic man. I don't want to marry again. I don't want to marry again. You're very wicked.
8: I can't stay any longer. I'm done.
17: Very wicked. This is how you beat me. You married me.
8: Hey, Magbo. E wo bi okun bo se na obirin opopolopo awon obirin ba se nje yanu o be ni o a wa data package won wa po opopolopo awon pancake aye raye ti enter fun wa ina ni oju o ma dan bolobolo awon eyan ni mo pe nku lo die die e ma je apara wa ba ba ti deru eleyi ko si fe mo e kokko sun ke roju ke ri mu e wo logbe tope osoba yi olohun ni je ka olohun ko ba ni rawon ebi e loju ni Olorun ko de sanu awa eyan. Oko ti o ba jise jiya to na gbogbo owo e. Eo. Oni lati so fun e pe je ka se bi pe afera wa mo lo wa bi kan to mo gbe. E ri pe leyin kokko ti oko ti ta sowo ku na. O wa ru gbo bo nsin. won ni odo omobirin tin ba serun e ri po omobirin ni pariwo eh won ni skaska ni o ah won ti koloni o eh won se kini ko bo je je o ye leju ngba ti eni to je bi adopted brother to the late Tope Osoba to n soro o nje ka mo wi pe arabirin ti se beju e meta lo nigba to n ba ri ologbe tope lo mo be a tope wine lo ma so pe a rara boda mi mi o se be mi o se be omo ikan je ko ro pe o ya were ni ko si nkan to jo be ogun a fini sesin ko lo n ba ni se e woru yen now nje arabirin tope yen ko yo safa won eyan yi koda ko sa kuro ni gberegbe won kori jina si won o si n to n duro kale sibe omo birin yi o lo ma soro yo mo boko e soro ako pe yawo o ya dresser lo ko n pe ni ajo n soro ni ajo n wi o ni agbe lo saarin kan lona bi gbo yen ti won ro pe arabirin yen o mo n to n se ni e o ya dresser yen lo no so fun oni driver e wi pe ko ni pe ku o ma to kun sin a le wa gbo kan ta ju si e woru yen e je ka wa na gbon e je ka ye se waru wadu wajo e je agba fo lohun si as you get a love for almost in your high o bene love is a very good thing yes sugbon be wise e ma je ka ma wa carry the way elomi ani ife ni ife ni oko mi ma fi nkan kan ra ori dige ko to ba mi lopo why kini nkan ti kini yen ko ki lo nse fun hello mi na so pe iyawo mi o ma fi nkan ra ori nipples e o ma fi nkan ra oju vagina why ejo kini yen sise fun ko ye yi eh okay ngba yen eh wa kan se bi abro mi ni e wa se bi egbon mi ni wa se bi kini kan abeg jare kini tumo yen marriage relationship love affair yi ko ma ni pa wa ke mi dogbon sele si awon eyan egbo o shifu oku oku mbi ti mo ngbe wa lo oku so ti teni yen mo kan ni pe ke ti e kokko ka e ti e kokko ka kokko gbo eyan na because o fe lagbara pupo pupo ju o ni agbara pupo pupo ju ko lohun oba ki o ma fi wa tore ni ko lohun ma fi wa tore ni oya e ja do gbele ina wo na ni won ba sara ko to di wipe mi o se kini en gbe yin lo si eka awon orin john lolokun jokan
18: ma just back to talk to pay over everything from the open love is fit for me especially for
19: o ba ni pe lọ́tọ̀ ti dọ́n ní ibẹ̀ yẹn ọkùn bọ́ sọ̀rọ̀ mọ́
8: sẹ́ǹgbọ́
19: ó dà pé bọ̀bọ̀ ó dà pé kinní tó ń tán fi ṣe òkì ní ìyó ó dà pé àtàkì wọ́n ní kọ́ sí òun kọ́ lè sùn kó ń jí kọ́kọ́ sọ fún un pé òun ti fa kóló sí lò
8: sẹ́ǹgbọ́
19: wọ́n ní à wọ́n fa kọ́kọ́ sí ìsìn òun kọ́ lè dùn bí kò máa ma fi tẹ́tí kó só kọ́ ní báyìí ló ṣe ń sìn bí kòkòrò tó ṣe mọ́ wọ́n sọ pé àbúrò ọkọ òun
8: ó
19: pọ̀ báyìí wájú òun ó dẹ̀ yàgbé ó dẹ̀ dàlóhùn lórí
8: ó
19: láti fọwọ́ gáìdì báyìí ni àbúrò ẹ̀ ọkọ ẹ̀
18: ó sọ náà
19: ó ẹni
18: ó sọ bẹ́ẹ̀
19: bẹ́ẹ̀ fún mi
18: sábúrò ọkọ obìnrin àbọ̀kùn
19: àbúrò obìnrin ó ní even ọkọ òun wà lórí ìdúró láti ṣe kí ẹ̀ fún un báyìí kí lọ́kọ̀ ẹ̀ sọ pé àwọn bá ṣe báyẹn náà fún un wọ́n ní ìyẹn ti wá kéré ibi tó ń wá yìí ọ̀dọ́mọ tó ń bi tó wà yẹn pé ojú òun rí sígẹ̀ yẹn ó fojú òun bo ni ọmọ tó àlọ́dọ̀ yẹn ni ọmọ ṣàlẹ́wà pẹ̀lú oúnjẹ ni ọmọ àlọ́pàá àwọn èèyàn wá pẹ̀lú ọmọ ìdílé ojú wíńdò màá ya fọ́tò ẹ̀
8: màá
19: fi jù ẹ̀ mo lè pé òun rìn pé òun tó jẹ́ pé tó ń tóní pẹ́ kú mọ́
8: Mm.
19: Wo de so sinu ile.
8: Tango.
19: Wo de wole won wole awa ba run ile. To wa wojo un.
18: Be Sunday de lo ti so yen.
19: Be Saturday.
18: Saturday.
19: E le so re fun mi. Why ni asa o ta so be o ta type ore opo. Fi yan lori fun mi. Ari bo fe yan yin. Nto lori to mo ti bi yen. So o mo yen na ri nto. O me ko fi bura pe mi. Ba se yi won ti bere o de nkan lo pe pariwo. Ma pe to be ki lo se to be ni mada lungo. Pe bo mo se nse. Pe o create awareness. Bi pe ko ko kan se ohun ni.
8: Tango.
19: Ko ko de se o. Wọ́n ní kò tí ó sọ ọmọ yẹn sọ̀rọ̀ náà máa báyìí ọmọ àti sọ̀rọ̀ náà máa tí kẹ́ ìbá pè mí àwọn kan pé tọpẹ́ ń ṣe bá kan ó fẹ́ dà mí ní orí orí máa ń tọpẹ́ mo ti ẹlẹ̀ máa bọ̀ lọ́dọ̀ mi lẹ́gbẹ̀dá ó máa fi tọ́ ní òun ti ẹ̀ ń bọ̀ wọ́n ní bọ̀tì bí a kò sọ fọ́kọ ẹ̀ kó ń bọ̀ lọ́dọ̀ mi wọ́n á ti péjú aláàfin náà kan ó ní òkè wọn sọ fún mo ní mo là sọ fíyàwó mi pé ó ń bọ̀ bàbá lọ́dọ̀ mi sọ bẹ́ẹ̀
18: o si do ojo ni pe do Monday ale ale oru Monday ke ba pe pa ka se a to pe ni o won ti bere pe ko si moju
8: sa ngbo
18: ke lo se won sa ka kiri ni white won church oju ko ti church si ni pe le fine to plan to pe se fun
8: te gbo
18: ni ma bi jojo pe lo o fe ko ba ko do yin mo se awon ba ko do yin then won so fun I'm going to go to the house. Ya ta ba se yin a de jo agree lori e o pe idoru shoes de la o tun se oru shoes bara bike ni ge ti pe mi
20: le da ji e
18: lori bu ge e sare ba pe lori e ba te wo o ti bere o to pe se ka ki ni o ba si o ki na nkan
8: se ngbo
18: to pe n to pe ki lo se le
8: se ngbo
18: pe o fe ma lo ko fe ko mbi ti so fe ko mbi
20: so two different people
18: ni ge e
20: lori
18: ni mo e se
20: oto ni ge
18: e so so n to pe so fun mi one pe na fe o ma ilu fe da mi lori ru to ba so gboro yen to se bayen won pe ko ba wori won a to pe pe ati kan lori phone ati pe jukun ni ati mi ni ba wori ko ti ko ye pe ati pe ju ni yen mo pe ati pe ju e jo ba ba ba ba ati yin eh o me pa ona ti mi oke e je ka connect everybody ati pe ju emi big mommy ati mo se to America I wa se conference call ni be that carry everything pe eyin emi fa lo blast your time ni bi se papa ni se ma ke lo sign to ma buy any code eyin ati bibo mi e wa bo ni ikwe pade bi code ma ni ko ma ni wa ko abani code ma bi code sorry code dodo kan dey show buy ka she conclude mi mi le she moment but e ko sale wa mo to pe ni ke gbe lo sibe e ba mo to mo te ke gbe lo ba ta wa ntan lo fo e di ko bi o ko bi e ke be so en to 6 a.m. mo ko mo le bo pe bobo yin mo pe mo
20: yin
18: I shall love Malasi Bishay to the after. Then, Mopio, my quick. Shut it down. But now we see down. I want to be engine. Top and cough, your mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's mother's
8: mother's
18: mother's mother's mother's mother's mother's
8: I'm going to go to the motor.
18: The station was 2020 my dear, wow, okay. If you expect him back to Kotibia, Kotiba, but you need people may suffer, Kotisha,
8: Tango,
20: we have one by pain causing delay.
1: Ko se ni ti mo se leyi abi
20: ko se leyi ti mo wo ba ko se leyi oni mo se o ba ba pe omo is o pe ki ma da olohun pe omo hun ati oko hun oni fun structure

0: DPO pe nbe pe ọdẹ la mo yibo o aba oni station kele bi se na shaba ni pe o nbo ajoko o to won awa ta joko ari kele shaba o to pe so fun mi pe kele shaba yen ni ko ni wa oni ma yen ni ko ni wa mo ni hamas be yen oni ko ni wa se oni ko ni wa o so te me ni ko ni wa oni ma yen ni wa ma jo ki ma pe to pa wo
1: eyan na se ri ọpọlọpọ awa ti abaje yala omode abagba ni mo fe ni spiritual father mo fe ni spiritual mother ni spiritual father ati mother n ton pe ni be o ni pe bi le ba da bi nkan ba fe da lojiji ibi to le pa giri wo pe mo de ba mi mo mi kini iruju oya ebere ti o de bere ise mo kan wo pe n to lo koran gandan ti won wo because nigba ti omo eyan tin sukuma ti an ba wo video bi meji meta to send send to pe ni ya re ninu oluwa yi o tin sukuma pe mami mami o gbuyanju ma re na ni owara ye de be ebi abi amo tara omo na won le lo be gan kan lo wo na pe ki lo se e a sorry o so ti yin sin e je ma wo eni ta baba ni baba iya te ba ni e je ko je en to je pe e ma ni anfani lati le ba soro àwọn yẹ gbàgbéje àwọn èèyàn báyìí náà lọ jẹ pé wọn wà nù ayétẹ pé wọn lè mọ lórúkọ rẹ gẹdẹ báhùn ṣùgbọn tí wọn dẹ ní ìfẹ kódà èmi máa àwọn tó jẹ pé ránṣẹ ọlọrun tán bá ti gbọ pé ọmọ mi ní olúwa ní kí n gbà ọ báyìí bí ọmọ ẹlẹṣẹ rí lọwọ wọn tí ò ní sí yàtọ so irú àwọn yẹn a lè wò wọn gẹgẹ bíi kíni bíi àwòkọṣe rẹ ẹ má gbàgbé ìsinmi aláwòlétò ìkànnì ọmọlúàbí splash òun náà láti jẹ ìgbádùn rẹ abala kilo trend o na ni ibi ti a wa baye agu adura nu be ina ba nbe le gbadura agu adura bo ja seju mewa e gbadura funra yin e gbadura fa wa na abi na a de ki awon yen re ipele osun pe e ko riore e ko amoju ba yen sipo le kan se ti gomina adimola adeleke lagbara lowo eledura yo tura agba lowo olohun oba e daada na ni o mo je e je mo fi yen na ki baba wa mr Olade pupo pe e ku ori ojo bi opo odun le se e pe fun wa lagbara lowo eledua abala kilo trend re oya e je ki adebe papapa na ninu wa I cannot live without Holy Ghost.

0: my color. Arata. Okay. Tell me what's up, sir. Okay, okay. Okay, hold on. I cannot hear without Holy Ghost. Okay, hold on. I cannot see without Holy Ghost. Okay, hold on. Hold on. Emma, sorry, you know. Láti òde rẹmọ ni wọ́n ti pè wọlé.
1: Òde rẹmọ.
0: Ó yá ẹni ṣomi ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn ẹjọ́ ìṣẹ́jú péréte náà ni ká lè gbádùn ara wa.
1: Ọ̀rọ̀ yẹn tẹ̀ sọ yẹn wíwẹ̀ wà lọ́dọ̀ mi náà.
0: Ok sir.
1: Ìyàwó mi ó ti pẹ́ta ti jọ òkúra wálé.
0: Ok.
1: Abimọkin Abimọkin Abimọkin ta Abimọkin Abikefa. Ó wá di pé ó kọ́ lé wọ̀ wá mọ̀ ṣe mọ́. Àjọ ń gbénu lé yẹn, ó wá bẹ̀ mí. Pé kí wọ́n mú yàgbọ́n yà ló bá
0: gbé. Ẹ kúrò nídìí rédíò yín sá àbámi, ẹ sún kúrò nídìí rédíò wọn.
1: Yo, ìgbéraga yẹn wá wọ orí.
0: Ok.
1: Ìyá ọkọ kò ṣáà kọ̀ mí.
0: Ok.
1: Ẹ ṣáà
0: kọ̀
1: mí. Ẹ yẹ owó kọ̀ yẹn sí mi. Láti gbà yẹn, mo fẹ́ wọn. Díẹ̀ pé mo lè fẹ́ yàwó mi.
0: Ok.
1: So láti gbà yẹn mo ṣe àṣìṣe fún ara mi. Káwọn ọmọ mi lọ́dọ̀ mi, àwọn ilẹ̀ ti dàgbà. Mo ti lọ mọ ọmọ kódo kún òṣì mọ́.
0: Ok.
1: Ọmọ bí mẹ́rin márùn-ún ọmọ alọ́mọ bí fàǹsìn.
0: Ok.
1: So àwọn ọmọ ọkùnrin méjì wọn ò tí máa rí.
0: So
1: láti gbà yẹn kò jẹ́ kọ́ ọmọ mi lọ́dọ̀ mi. Ọ̀rẹ́dẹ̀ ń tún mi kò ṣe kò tí mo jẹ́ léèyàn ọ̀rẹ́dẹ̀ ká léèyàn. Tí mo ṣe mo rí aláàánú iṣẹ́ tí mo.
0: Ṣé ẹ ti wá lọ sí ilé ẹjọ́ ṣé ẹ ti fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn ọmọ yín ẹ fẹ́ rí wọn ẹ fẹ́ rọ́mọ yín ṣé ẹ ti fi ẹ̀sùn kàn wọ́n pé ọmọ mi mo fẹ́ rọ́mọ tèmi.
1: Bẹ́ẹ̀ ọmọ mi wọ́n sọ pé òun tó pọ̀ lọ́kọ́ tó ọmọ wọlé ó máa ń rí bẹ́ẹ̀ ìgbà tí ó bá ti sáwọn ní kọ́ ọmọ ọmọ adálẹ̀ kan tọ ọmọ dẹ̀ ti dàgbà sí.
0: Ọmọ mélòó ló wà lọ́dọ̀ ti yín nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tẹ́yin tọ́. Mẹ́rin ni gbogbo wọn. Méjì báyà wọn lọ, méjì dúró lọ́dọ̀ yín.
1: Kò sí kankan kò jẹ́ kí kankan wá sọ́dọ̀ mínú wọn.
0: No. Ẹ wo bí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti wà nírú iṣu yìí. Tíyàwó bá ti kọ́ ọmọ lọ, ẹ lọ ní ẹjọ́ ẹ lọ bẹ̀bẹ̀ pólúwa mi. Ẹ pín ọmọ yìí fún wa. Ẹ̀yin náà fi ṣírò. Ṣáyìn ń gbọ́ bùkátà lórí àwọn ọmọ yẹn láti gbé otúkọ wọn lọ. Obìnrin kó ọmọ mẹ́rin kúrò lára yín. Ẹ jókòó. Ẹ dákẹ́. Now, ẹ dẹ̀ wá fẹ́ yàwó míì. Tẹ́ ẹ máa fi ní rẹ̀mí lẹ́kún o. Ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yín, ọwọ́ arábìnrin yìí ló wà. Òun kọ́ ọmọ sọ́dọ̀, ó ń tọ́jú ọmọ. Àwọn ọmọ ti wá dàgbà nísìn báyìí. Kò dẹ̀ jẹ́ kán ọmọ yẹn máa wá sọ́dọ̀ yín. Àkọ́kọ́ ṣe gbọ́ bùkátà. Kí lẹ wí? Ṣe gbọ́ bùkátà lórí ọmọ yẹn.
1: Mo gbọ́ bùkátà díẹ̀ kó tó pé ó sọ pé òun ò ṣe mọ́.
0: Ẹ ṣe bí lẹ́yìn ìgbà tí wọ́n lọ nìyẹn. Ṣé bí ìgbà tí wọ́n lọ tán ni ọkọ̀ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin lọ?
1: Ó kọ́ lé ni ìgbà tó kọ́ lé ni.
0: Ṣé bí ni ara wọn ní ọkọ̀ ọmọ? No sir.
1: Ajọ́gbé ni.
0: Ẹ máa gbọ́ mi yé sà. Ẹ máa gbọ́ mi yé. Now, ohun tó yẹ kẹ́yìn ó ṣe nígbà tó kọ́lé tán kó lọ lé ara wọn tí wọ́n kó ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kó sọ́dọ̀. Ẹ̀yin ò lọ ilé ẹjọ́ ẹ pariwo gidi ẹ láàfin ọba. Ẹ lọ kígbe kábíyèsí wọn ẹgbà mí o. Ọ̀ràn ti dé o. Bí mo rùn má ṣe o. So, ẹbìnrin kó ọmọ yín lọ. Now, ọmọ mẹ́rin torí pé ó kọ́lé ara ẹ̀ àwọn kọ́dọ̀ máa kọ́kọ́ kọ́lé o. Ṣó ti ẹ̀yin. Ṣùgbọ́n ẹ̀yin gan ní ẹ̀mẹ̀tọ́ yín lábẹ́ òfin. Ẹ bá wa pín ọmọ yìí. Tó bá jẹ́ pé yàrá kan oṣù lẹ bá dágbà tẹ̀ ń gbé yàrá àtọ̀dọ̀ tiyín nìyẹn. Ọmọ tiyín làwọn ọmọ yẹn. Ẹ̀jẹ̀ lágbára jomi lọ. Ṣọ́rọ̀ mi yẹn sà.
1: Àjọ aláàárín ìlú ni.
0: Kò mean ẹ bá àjọ wà nílùú kan náà. Kódà kẹ́ ẹ wà ní agbègbè kan náà kò jẹ́ pé tí ẹ bá ti kúrò nu yàrá yín báyìí. Tẹ́ ẹ bá ní kẹ́ ẹ tọ̀ sálẹ̀ kẹ́ gẹ́gẹ́ yàrá obìnrin yẹn lẹ́ẹ̀ lọ yọjú síbi tọ́kọ́ lé sí. Ọmọ tiyín lọmọ tiyín. Ọ̀dọ́ tiyín lọ yẹ kán ọmọ tiyín wà. So ẹ pè mí lẹ́yìn ètò ṣóyẹ yín. Ọláwọn kan tẹ máa ṣe ẹ lọ bẹ̀ ní àyẹ̀jú rẹ̀ Ọlọ́run sì fún wa ṣe. so ti yin ba yan he bo o ma nda mo so yen en to ba nu shu yin sin akeko to bi ma ko mo ku lodo yin lo ile are e ma so pona mi leru ni eyan mo mi wa mi wa omo yin le wa yin wa o opin sipa meji o e sakiti yan gidi gan si gba lawyer to duro tan ile ejo fote le pe okunrin yi o ya yi o da po e le wa lori ejo nfodun me to gun le wa lu je fodun me wa yo pada fun lomo yin ni ti o ma da fun lomo yin awon mo yan o ye nye won pe daddy mi ja fita fita lati ko wa sodo mo emi eyin le je a lo eyin le je a lo e won te da le baba yo fo birin mi ki le fe ko tun se awon yan gun tun ja fun yan teyan bo wa lo si ile ejo eyan tun ma lo odo awon obi yawo hun eyan e ba so fun mo yin ko fun lomo mi kon fun mi lomo temi ejo fun mi lomo mi o fe yawo mi lati gba na o ejo fun mi lomo mi o en tan so yin yen o ti fe fo enikan o pe enikan je enikan lo na se mo ni
1: mo fe jo ka lo sun ka ni ma
0: kin le fe fi sun ka fun baba ti yin ko iya ti yin bo iya yin ko
1: iya support e iya gbe le oko
0: baba ateyin ati iya yin ko
1: iya mi baba mi ti ku iya mi wa iya mi ti dagba
0: iya yin so awon egbon yin ata bro yin ko
1: mo le gba bro ni mo ni
0: abro yin ko ki se ki lo sawon ta won o se nkan kan si
1: awon abro mi ti won ti so won ti so won ti so le ton le so nu e
0: eh ani to ba ti ri wa ba yen ta ni wa so teyin so e lo ile ejo kile ejo ba yin da so ti yin ah eje ki adajo fotele koko so awon adajo wa gbianju won a so ti yin fun won a so ti won fun won to be po te fi to fi toju omo ngbo ko mo do ni to ti lu yin ba ge ni e sa meji abi ke ko pada fun ko fun yin ni meji nu omo merin
1: de ko awon ko ni ye ko je ba mi ko yen
0: ko ba yin ko yen so n to ye ke se niyan sa nkan so ye ke se niyan awon mo ti dagba ara esun si o fi kan yin ni pe oluwa mi o ko toju omo ngba tan omo ikere awon mo dagba tan nisin o nsun ko kiri kin bo nkan mo e ba mi pe se ko si laye mo all right sauda ke take ara yin all right so o da bi pe e ma binu o toro ngba mi ma le kokoko ni eyin oko mi aso pe o na mi leru ni ko ran yin leru eyin na ja fita fita ke gba waju le lo poluwa mi e sanu mi omo temi emi fe mo riyan ile ejo so pe osu meta meta o e bo lanfa lati ma ran omo re boya le nkan boya le meji o iwo na mo sanwo ile ekun omo mo toju omo iyen fi yin lokan bale pe nto to ya won le ko lo sile ara e sugbon eni you know eni ase gege bi baba lori awon omo yin o si ma wa sibe omo yin a wa won a fara mo yin won a ba yin foso won a ba yin dana won a ba yin pon mi iyen te ba to pe we o e fe yawo mi sugbon toro ba ti ri ba yen the earlier the better e fe lomi ti o bi mo mi sile e jo ma gbegbe okunrin atobirin bi be ko e wo bi high blood pressure depression ko ni pa yan dana lojiji e kan da mo lu abi o na ni e wa ti a tin je gbadun ara wa lati bi wakati meta seyin o ku chinkini bayi wakati meta lo ba pe tan Abiola ide omo tosho woni ko ni baje o maam ayo happy sunday e se gan ni 0915855553 eyin na mo ba so ton sin se o ni nkan mi te fe so abi lori ti tele yen ni e ma binu ojo ti lo mi o ni ni anfani lati gbe ipe yin awon ta so e sise le lori Serifat funke assis woni ami o Sefiu Osuolale woni well done e kweto ma e se gan ni Serifat funke assis woni tori olohun omo olomo kan le nikan na bi baraba yi omo ga o belo be ton yawo e kokin to be mota kokin mo fi ya jo mo bin laise lairo e woru yen arabirin kan ni oko un wa un kiri ni ah o ti lo karun wa o ti karun wa o ti karun wa o ti oba fa lo be by force awon obi omo ni to ba ni ke wa lo re se test e tele lo ngba to le bo leru ni o ba lo re se test ngba awon o de bi se lo re se test un ngba ti yawo de be awon eyan sala tu re ni yawo ba pade nibi ta so le se test na ba so pe ah aji akinikan akinikan se amoye pe won mo ri e ma ti result jade aji ani e kokon pe aji a result jade o wa e wa gba se mo ka ni aji yen lo ba ni soro ni won le pe ko wa gba se mo be awon ti mo poko e lo ni soro be ni abe ko nigba ti aji yen gbo ton ti so fun ti pe o wa ro ni kan pe oko n pe ko wa pick e oni e pe ko wa mu ohun lo ni de tori pe mi no fe sun kan e je ko wa mu e dakun ka la roko yen mo nigba to mu result yen dele ka ni aji aye ni nkan yen bela re se n pe arakunrin yen oko aji ale ni yo lo mo dan ni yo ba nkan je ni arakunrin yen so won ni ko so lori e mo titi di oni yi ti mo n ba yin soro e je jo ma ro mora won elomi arobi ni o da elomi olokun ni o da omi loko to da o ti an ja yoporo o elomi da ni yawo to da to je pe won si ayo.